òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn nínú ilé yìí sàtánì ò ní kó yín lẹ́rù nínú ilé yìí ẹ̀ṣẹ̀ kò ní kó yín lẹ́rù nínú ilé yìí òkùnkùn kò ní kó yín lẹ́rù ẹ ní dẹrú ẹ̀ṣẹ̀ ẹ ní dẹrú èṣù ẹ ní dẹrú ẹ̀ṣẹ̀ ẹ ní dẹrú ọtí ayé yín gbagbára ayé yín gbagbára ayé yín gbagbára ẹ ra àánú gbà ó iná yín ò ní kú gbogbo yín ò ní wọlẹ̀ ayérayé máa jà fún yín bẹ́ẹ̀ ló máa rí o bẹ́ẹ̀ ló máa rí o àwọn ọmọ tẹ́ ẹ kójọ ayé ò ní fi wọ́n ta yín o àwọn ọmọ tẹ́ ẹ kójọ ayé ò ní tẹ̀ wọ́n mọ́lẹ̀ gbogbo wọn ò ní bàjẹ́ yín mélòó lẹ ń sàmì àánú ó sọ̀rọ̀ lórí yín o láìpẹ́ ìlà parí nínú sóòrù matthew àbóòrí ogunlọ́gbọ́n àwọn èèyàn bí ọlọ́run ṣe ṣiṣẹ́ ìyanu rẹ̀ nínú ìsóòrù ẹ̀wò sí agbára tó kọjọ ọgbọ́n èèyàn gbogbo ẹni tó sàmì agbára ọlọ́run ó yẹ kó dáwọ́lé yín o orí ọ̀fẹ́ ọlọ́run ó yẹ kó dáwọ́lé yín o àánú ọlọ́run ó yẹ kó dáwọ́lé yín o ògo yín ò ní wọlẹ̀ ògo ọmọ yín ò ní wọlẹ̀ ìrànlọ́wọ́ dìde fún yín bẹ́ẹ̀ ló máa rí bẹ́ẹ̀ ló máa rí o mo gbàdúrà gbogbo bí ẹ bá náwó sí ọwọ́ yín ó tẹ́ o gbogbo bí ẹ bá na ṣẹ̀ sí ẹsẹ̀ yín ó tó o wọn à ní pa o bẹ́ẹ̀ ló máa rí o ṣe bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin soldier of Christ pátápátá ọjọ́ Monday ó ní ìpàdé soldier of Christ ní orí òkè inú mọ́ wọ̀ ní ìlú apàtẹ́rẹ́ àwọn wo là ń pè ní soldier of Christ number one gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbà fún Kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ní ìdojúkọ orúkọ Kristi tó fún yín láti yanjú ogun náà number one àwọn ìránṣẹ́ ọlọ́run máa ń farahàn nínú ìpàdé yẹn gbogbo wọn dẹ̀ máa ń wà lórí òkè number two gbogbo ẹni tó fẹ́ rí wòlíì tó dẹ̀ fẹ́ tètè rí wọn ní ọjọ́ Monday yẹn èmi kì í kúrò lórí òkè lọ́jọ́ Monday orí òkè inú mọ wọ̀ nílùú apàtẹ́rẹ́ gbé mọ́tò rẹ kó o máa bọ̀ síbẹ̀ láti ìwó road tẹ́ ẹ bá ti dé ìwó road ẹ wọ mọ́tò tó ń lọ sí Oyedeji ẹ wá sọ̀kalẹ̀ ní apàtẹ́rẹ́ orí òkè inú mọ wọ̀ ní Lagelu ẹ bá ti sọ̀kalẹ̀ ní apàtẹ́rẹ́ ẹ ti dórí òkè ẹ kà bèrè bàbá AK 47 gbogbo ayé ló ti mọ bẹ àárọ̀ ọjọ́ Monday máa bọ̀ aago mẹ́sàn-án sí agogo méjìlá ó máa ń ní agbára lórúkọ Jésù yóò dára fún ọ ohun tó ń là kọjá yẹn ó borí ẹ ó láǹfààní àti rí mi èmi àti ẹ ó jọ sọ̀rọ̀ a ó dẹ̀ jọ gbàdúrà papọ̀ ọ̀rọ̀ rẹ yóò dẹ̀ di testimony Jésù olúwa wa matthew láti àná o ni mo ti ń sọ àwọn nǹkan méjìlá tí ọlọ́run bá fẹ́ rányàn sí ọ tó lè ṣẹlẹ̀ kọ́lọ́run ó tó lè ránìyàn sí ọ gbogbo èèyàn.

0: ọba ẹ sa asẹtẹ náà mi jáde ora àánú gbà lónìí
1: amẹ
0: mo ní ora àánú gbà lónìí
1: amẹ
0: àyájọ òní ọjọ karùnún ni yorùbá pè ní àbámẹta gbogbo àwọn tó dábàá burúkú lórí ọrọ ẹ lórúkọ jésù olúwa yìlé wọn lórí
1: amẹ
0: gbogbo àbá ọ̀tá lórúkọ jésù kò ní jọlẹ lórí
1: amẹ
0: àti kọ́ psalm 68 verse 1 kí ọlọ́run ó dìde kó tú àwọn ọ̀tá rẹ ká lórúkọ olúwa gbogbo ọ̀tá tó ń gbìmọ̀ ọ̀tẹ̀ tó ń gbìmọ̀ búburú lé ọ lórí lé ayé àti ọmọ rẹ lórúkọ jésù ti nasareti mo ní ìmọ̀ wọn túká
1: amẹ
0: ìmọ̀ wọn kò ní jọ
1: amẹ
0: èrò wọn dàrú
1: amẹ
0: mo ní kò ní jọ
1: amẹ
0: àbódájú
1: amẹ
0: wàárí ọwọ́ ìyanu
1: amẹ
0: wàárí ọwọ́ ìyanu
1: amẹ
0: wàárí ọwọ́ ìyanu
1: amẹ
0: ìdáná ẹmájì wàádẹ ṣebí ọba
1: amẹ
0: àṣẹmọ bẹẹ
1: amẹ
0: kò lè yí padà
1: amẹ
0: jésù olúwa wa
1: amẹ
0: orúkọ mi ò yí padà apostelle àti wòlíì smo mustapha jp baba ṣebí ọba láti ìjọ sinu christ golden church land of reality tolujọ a wà ní gbarimu idiobi airport area ní ìlú ìbàdàn lórúkọ jésù wàrà ànúgbà
1: amẹ
0: bọ ọba ti dọrẹ méjì agúgù sọ pé òun lọ ṣe bí ọba kò sẹni tí ò mọ bẹ eléyìí ṣe pàtàkì púpọ ìsìn tí ọlá lápè ní ìsìn òróró gbogbo ènìyàn pátá ní gbogbo branches wa pátá ni wọn ti máa gba òróró bẹẹ ni akànṣe ni ó àtẹrí rẹ wàá ti gba ààbò fún oṣù tuntun ayé òfẹ ni fọrọ àforí ẹni àti ẹdá ẹni ìwọ kàn ń jáde ó dẹ̀ ń kí gbogbo èèyàn wọn ń kí ọ imú ò gbóòórùn àṣebì kò gbóòórùn àṣebì àwọn tí ń lépa ò dá wọn mọ ẹni tó fẹ ò dá wọn mọ ènìyàn lè fi ẹjẹ sínú kó dẹ̀ tu ìtọ̀ fún jáde ènìyàn ló ń jẹ bẹ́ẹ̀ ó lè dá yàn mọ àfi tí èèyàn bá fi ìwà rẹ̀ hàn ọ́ àmọ́ mo sọ tẹ́lẹ̀ sẹ́ gbogbo ìmọ̀ búburú ọ̀tá lórí ẹ lórúkọ jésù olúwa tún wọn ká
1: amen
0: in the name of jesus
1: amen
0: òróró ọ̀la ò ṣe miss lórúkọ jésù o máa rí ànúgbà
1: amen
0: o máa rí ànúgbà
1: amen
0: ọwọ́ ọlọ́run kó wà lára rẹ
1: amen
0: ìmọ̀ tẹ́lẹ̀ ọ̀tá kó dasán
1: amen
0: mo ló dasán
1: amen
0: mo ló dasán
1: amen
0: in the name of jesus
1: amen
0: on the 17th ní òróró wá sí orí wòlíì apostle dr smo mustapha baba ṣebí ọba àyájọ́ yìí ó jẹ́ àkànṣe ìdí nìyí tí a ó fi wà ní camp ní on the 16th 17th and 18th of september ó máa ní agbára sá ọjọ́ àkànṣe ni ọjọ́ ọmọ ní gbàgbé àárán mi sí ọ lórúkọ olúwa ó máa rí ànúgbà
1: amẹ
0: mo sọ tẹ́lẹ̀ ó máa rá ànúgbà
1: amẹ
0: ànúgbòdìde
1: amen
0: ànúgbòdìde
1: amen
0: ànúgbòdìde
1: amen
0: in the name of jesus
1: amen
0: ogo rẹ ajade
1: amen
0: wàá dẹ ṣe bí ọba
1: amen
0: mo ní wàá ṣe bí ọba
1: amen
0: in the name of jesus
1: amen
0: now mo fẹ́ ká gbàdúrà ẹ̀mí ọlọ́run fi sí mi lọ́kàn pé ká gbàdúrà pé olúwa dá àkólọ mi padà tọ́lọ́ bá dá àkólọ yẹn padà ìrànlọ́wọ́ kan nìyẹn gbogbo tó ti sọnù yálà lójú oorun àtojú àlá ọlọ́run nìkan ló lè dá padà àwa wo ǹjẹ́ àwọn kan ń bẹ tí irú ẹ̀ ti ṣẹlẹ̀ sí rí sọ ń bẹ nínú bíbélì a mú ẹyọ kan ṣoṣo nínú ẹ̀ a fi ṣe sampù àwa gbàdúrà mo fẹ́ lọ sí ọ̀dọ̀ dáfídì nígbà tí wàhálà dé lẹ́yìn ìgbà tí wọ́n lọ jagun amalẹ́kì tán nígbà tí wọ́n parí ogun yìí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ o ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ ẹ wá gbọ́ mi sà nínú ìṣẹ̀lẹ̀ yìí wọ́n kó ẹrú wọ́n kó ẹrú àtìyàwó dáfídì àtọmọ àtàwọn tẹjọ lọ ogun gbogbo wọn pátá ni wọn kó ẹrù wọn lọ ẹ wá gbọ́ mi sà nígbà tó kó ẹrù wọn lọ tí wọn máa padà dé tí wọn rí i pé ilé ti empty 1 Samuel 30 ẹ bá mi ka ẹsẹ̀ kẹfà tó wà nbẹ̀ kí ló wí.
2: Dáfídì sí ìbànújẹ́ gidigidi.
0: Bíbélì wípé ìbànújẹ́ kọlu dáfídì gbogbo ìwọ tí nǹkan kó lọ láyé rẹ tó ń fọ ní ìbànújẹ́ ọkàn lórúkọ jésù àkólọ ni olúwa dá padà fún ọ
1: amen
0: ó máa padà dẹrí fún ọ
1: amen
0: in the name of jesus
1: amen
0: yes.
2: Nítorí pé àwọn ènìyàn náà sì ń sọ̀rọ̀ láti sọ ọ́ lé òkúta.
0: Gbogbo àwọn èèyàn wá wò pé ẹ wo ẹja sọ dáfídì òun náà ló lìdí wa lọ ẹja sọ ní òkúta ó dẹ̀ gbọ yes
2: nitori tinu gbogbo awon eniyan na si baje olukuluku okunrin nitori omo re okunrin
0: yes
2: ati nitori omo re obirin
0: yes
2: sugbon dafidi mu ara re ni okan le
0: o ni kan lo encourage ara e ni akoko ti ogun ba le ni akoko ti iji ba ja ni akoko ti en ba padanu kankan iwo nikan lo le encourage ara e ko si encouragement ti en kan le fun e to le da bi igba ti o gangan fun ara re to ba encourage ara e pe ah rara okunrin bi temi a ma sabi mo gbadura loruko Jesu o ya gbagbara na in the name of Jesus
1: amen
0: ibi toro de ba wuli lo kan ta fe ri ara benefit ti nbe lara wuli niyan benefit ti nbe lara wuli so ri isin ola kan se ni bo ba wa ni badan o kini mo wi to ba wa ni badan to ba na o je o na o ma bo ni abe network a jo sisin ni ise to la ye a kan se ni ha hey sunday akoko ile ise pataki gbo mi sa tete mura ka jo pade la ro kutukutu ni ola ni headquarter ni ibadan mo gbadura aye re dide
1: amen
0: Are you ready, dey?
1: Amen.
0: In the name of Jesus.
1: Amen.
0: Yes, but me lo see SS 17, 18, 19, and 20. Yes.
2: David is in power. Lati afẹ mojumo titi o fi di asale ojo keji.
0: Tori bo ti bere lowo lo pe se ki nlo, won ni nlo. Hey, tin ba lo se ma ba won, won lo ba. Hey, tin ba ba won se ma ja, ma sego, ma le gba pada, won ni bi gba, o gba pada. Kai, ego ele, o doju ogun, o gun lowo be lona. O tosona ni ojo na eh ni gba ti won tosona o de jagun titi di afẹ maju yes
2: ko si si enikan ti o la ninu won bi ko se rin won omokunrin
0: yes
2: ti won gun ibaka si e ti won si sa David si gba gbogbo nkan ti awon arameleki ti ko
0: yes
2: David si gba omo birin re mejeje ko si si nkan ti o ku fun won
0: yes

0: family at the Indomie Palooza. A day filled with fun, games, great food, music, and special appearances from your favorite celebrity. Come make memories, have fun, and taste Indomie your way. In Ibadan on the 26th of September, Ibadan Stadium, Liberty Ring Road at the Masinba. Register now at indomie.ng.
1: My brother, I hear say Lafarge don't change name.
2: Yes, now. Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC. The name don't change. But now see the same Ogbonge Cement and other building solutions company. We help build Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge them, Cocoa House, National Theater, plus plenty of HBM construction for this week country since 1960.
3: HBM Nigeria,
2: HBM Nigeria PLC, formerly Lafarge Africa PLC, Beyond Buildings.
4: Slash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi gbà bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìbọn ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
5: Ẹyin tèmi báwo ni o ṣe wa.
6: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
7: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun.
8: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
9: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
4: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
9: 0807 112 4000.
4: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
10: Rọ́rọ́ wa o, ẹjọ́ ẹ fún mi níláàjì ìgò.
11: Arábìnrin, ẹ ṣì ń ra àbúrò òróró ni, ohun tí ò mọ ohun tó wà nínú ẹ̀. Ní tèmi o, òróró Power Oil ni mò ń rà. Pàápàá jùlọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé Power Oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
12: Àpò pélébé òróró 90ml Power Oil tuntun, 300 naira péré ni, owó rẹ̀ ò sì fani lápò ìyá.
13: Power Oil, hey, Power Oil.
14: Spread your wings on Splash 105.5 FM.

0: bẹ́ẹ̀.
1: tó wọ́n ní àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú ndc ní ìpínlẹ̀ èkó náà ni wọ́n ti sọ̀rọ̀ sókè wọ́n ti sọ̀rọ̀ síta wọ́n ní wípé àwọn àjọ kan ní ìpínlẹ̀ èkó náà ni ó mọ̀ọ́mọ̀ máa yọ àwọn àlẹ̀mọ́lé àlẹ̀mọ́gìrì eléyìí tí wọ́n fi ń ṣe ìpolongo ètò ìbò tó jẹ́ ti ẹgbẹ́ òṣèlú àwọn wọ́n níṣe ni wọ́n ṣí kúrò wọ́n yá dànù wọ́n bà á jẹ́ wọ́n yọ ọ́ kúrò ní ìpínlẹ̀ èkó ẹnìkan tó jẹ́ olùdíje àdúpọ̀ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ndc òun náà ló fi ọ̀rọ̀ òun ló fi léde tako àwọn àjọ náà ní ìpínlẹ̀ èkó.
0: ó dá tó bá níbẹ̀ wá já lọ tààràtàrà ìní sínú ìwé ìròyìn the nation eléyìí tó jáde fún tààrọ̀ tòní wọ́n ní ìjẹ́jọ́ mọ̀ yìí pé orílẹ̀-èdè wa nàìjíríà òun náà ló ti ń dúró tó báyìí o léyìí tó jẹ́ pé ọ̀kan lára wọn òun náà ló ti wà o nínú ìgbìmọ̀ tẹ̀ẹ́kótó èyí tí ó mọ̀rí sọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú ètò ìṣúná ìyẹn ní àjọ ti united nations tá a wà lẹ nítọ̀hún ẹ̀yin ọmọ gbọ́ láàárọ̀ tòní o bá kókó rẹ bá ti tó
1: ni o kọ́lọ̀ elédùmarè kó gbà wá ni o ìyá àdínì lòyìn eléyìí mọ̀ bá ń lẹ́rù o kọ́lọ̀ kó ṣàánú wa o káwọn ọmọ orílẹ̀-èdè ka nàìjíríà ká tún ṣàánú ara wa o wọ́n ní wípé àwọn èèyàn ti ń kọminú gẹ́gẹ́ bí àwọn èròjà ayédèrú nǹkan tá à ń pèsè bó ṣe ti wá kún ọjà tó ti wá ti di tọ́rọ́ fún kálẹ̀ báyìí o wọ́n ní ní báyìí o ọṣẹ ìfọyín fẹ́ẹ̀kì rẹ̀ ti wà ayédèrú oògùn tá à ń lò ohun ẹlẹ́rìí dòdò tá à ń mu wọ́n ní àmọ́ṣá o àjọ nafdac àti àjọ tó ń ṣe ìgbéléwọ̀n nǹkan tá a mọ̀ sí son wọ́n ní abẹ́ ìfínnámọ́ ni wọ́n wà báyìí o tí wọ́n sì ń sọ fún wọn pé ó yẹ jáde ẹ ṣiṣẹ́ bó ṣe yẹ kẹ́ ẹ ṣe o wọ́n láwọn dókítà wá ń ṣèkìlọ̀ wípé àìsàn kíndìnrín wọ́n ní ṣùgbọ́n àwọn agbẹjọ́rò àwọn ni ẹnikẹ́ni tọwọ́ bá ti bà tó ń pèsè àwọn ayédèrú nǹkan yìí ìjìyà tó lágbára òun náà ni kẹ́ ẹ mọ̀ fi jẹ wọ́n o ṣe rí pé ọ̀rọ̀ ara wa báyìí ọwọ́ ara wa ló wà when you see something say something torí wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n ń pèsè yìí àwa náà àjọ wà ń bẹ̀ a rí ibi tí wọ́n ti ń ṣe ṣàwá wọ́n lọ ọmọ ṣàánú wa báyìí o kí wọ́n là á fẹ́ jẹ báyìí ó dé àwọn dókítà ló ń ṣèkìlọ̀ fún wa gan náà pé kíndìnrín ibi nǹkan gan náà la jẹ́ ń jẹ.
0: àbí ọlọ́run ó kú mọ kó wa yọ
1: yóò
0: mọ kó wa yọ ó dé tó bá rí bẹ́ẹ̀ wá já lọ tààràtàrà sínú ìwé ìròyìn the nation lè tó jáde fún tààrọ̀ tòní o wọ́n ní ṣe rí àwọn àtúnṣe kan eléyìí tó wáyé lórí ọ̀rọ̀ owó orí ṣe bẹ́ẹ̀ rántí lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ní ó mọ̀ ti mú àdínkù débà àwọn ìṣòro pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ àwọn wàhálà pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ kan èyí tí ìbálọ̀ rèé dúró lórí àwọn èèyàn kan léè tó jẹ́ pé bí wọ́n bá ṣiṣẹ́ ti ń gbowó oṣù wọn báyìí wọ́n ó ti bẹ̀rẹ̀ sí ní pìyà ọmọ owó sí iwájú pìyà ọmọ sẹ́yìn bí ọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú owó orí tó bá tún wá lọ rèé ṣe gọbọ lórí irú wọn ṣe mọ̀ wípé nǹkan ó fẹ́ bẹ́yìn yọ wọn níṣẹ́ ìwádìí àtúnṣe tó wáyé hùn ó ti mú kí nǹkan ó ṣẹnure díẹ̀ ìní fún àwọn òṣìṣẹ́ èyí tó jẹ́ ohun gbowó oṣù tá a bá wá lọ o ìní sínú ìwé ìròyìn the nation fún ti tòní o wọn ní iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka wọn ti ń bẹ nílùú àbújá òun náà ni ọmọ ti dóòlà àwọn ọmọ ọmọ kéékèèké ni wọn o àwọn ọmọ ọwọ́ tún fúlù wọn dóòlà wọn níbi tí wọn lọ rèé gbé wọn sí wọn lọ rèé gbé wọn jù sí ìkóríta abìkan ni o léyìí tó jẹ pé àwọn màmá wọn tó bí wọn wọn ń pẹ torí òsínà lọwọ náà ló jẹ káwọn lọ rèé gbé àwọn ọmọ ọhún jù síbẹ bóun làwọn èèyàn ṣe máa ń ṣe báyìí náà. tó tí fún tẹ̀dọ̀ ìròyìn ló bá jáde lónìí o ẹ gbọ́ bá kókó rẹ bá ti tó.
1: tó ìròyìn eléyìí náà ló ń sọ pé ẹni tí ṣe olùdíje dupò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú adc adégòkè náà ni ó ti ṣe ìlérí o wípé bóun bá lè dé ipò gẹ́gẹ́ bí gómìnà owó oṣooṣù náà lòun mọ̀ fún àwọn àgbàlagbà àwọn arúgbó tó fi mọ́ ètò ẹ̀kọ́ àti òun ó sì rí dájú wípé àwọn ìjọba ìbílẹ̀ ńkọ́ náà ni wọ́n wà ní òmìnira ara wọn nípa ti ètò ìṣúná wọn o ìròyìn fún tòórọ̀ yìí òun náà ni.
0: ó dá aká tó lọ sókè lọ́run láti lọ rí polówó ọjà ẹja túmọ̀ ìròyìn eléyìí níbi tí ẹ ti ń ṣe lálàyé o pé ẹni tí í ṣe olùdíje sí ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti adc adégòkè ló kọ tí jẹ́ wọn ló mọ̀ ti ṣèlérí o pé ẹ wo bóńbá ilé àǹfààní àti rárí wọlé gẹ́gẹ́ bí gómìnà nípínlẹ̀ ọ̀yọ́ ọlọ́run àwọn arúgbó báyìí òun náà lòun mọ̀ láǹfààní àti ṣe ìtọ́jú wọn pẹ̀lú fífún wọn ní owó

0: eleyi ti wo fi mo sara ni din ni bogan lo ti bo lo jade kini to fa sababi eyan mo gbo laaro toni ba koko re ba ti toni
1: o o ti da e je ka lo si oju oja lohun nigba ta ba pada de
0: ti fun tele rin yo teso waji eku kale.
2: For the first time ever, the world's most successful cooking television format launches in Nigeria. The heat is real. This isn't just a competition. It's the first ever MasterChef Nigeria. One nation, one kitchen, one winner. Watch MasterChef Nigeria Sundays 8 p.m. on NTA and repeat on Saturdays 10:30 a.m. Proudly brought to you by Power Oil.
3: Oh no, my pen has stalled.
4: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
3: Oh, your favorite pen?
4: Yes, last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
3: Wow, it flows smoothly.
4: And writes up to 3 kilometers. That's why I trust it.
5: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.
6: Splash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà-ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
7: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa?
8: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
9: Orúkọ tèmi ni Sarah Adédọkùn. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
10: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ó lá mọ́ mi lọ́wọ́.
6: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yanmi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ. Kúkú mọ́ nínú. Gbéralẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ láò ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
10: 0807-112-4000.
6: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: music and special appearances from your favorite celebrities. Come make memories, have fun, and taste Indomie your way. In Ibadan on the 26th of September, Ibadan Stadium, Liberty Ring Road at the Masinba. Register now at indomie.ng.
1: Ni West Midlands Open University, amu ki eko wa laro watu, kusi rodon lo watu ofani lakbo ya. Eto igbani wali lolo wolo wo, osi le beren ya jwe kore ekpe lo watu kere to ekberu media bon naira. Fun abala eko ko okan course unit, nyan ino anwen eka eko to ni igbele waka kiri bugbagba yebi. Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, ati Educational Management. Buyo sheshe pari lewe girama.
2: Tabo lendi, NCE. HND A level to sefe wole pelu direct entry.
1: O rorun pelu WMOU. Kan si wa ni ilu Eko ni number 1A Oba Akran Avenue Ikeja. Ni Ibadan awa ni White House Adewumi Street Felele. Labi Okuta .ICT Institute of Technology 52 Ijema Agbadu Road. O tun le kan si www.westmidlands.edu.ng tabi ko pe 0704-700-0167. Tele wa lori ikan ibanidore at WMOU Nigeria. West Midlands Open University. So afu you so nipa eto eko re di mimuse.
3: Ibadan, this one no be ordinary September. Oh. Food Court they celebrate its anniversary this month. And now Wolf Galore will bring come celebrate with you. From Thursday 3rd to Monday 7th of September, enjoy exciting deals. Get 25 kg bag of rice plus 10 liter Devon oil and no chicken cubes for just at 7,819 naira 99 kobo. Your favorite Food Court soft fresh classic bread plus 1 liter Coke for just 1,700 naira. Spend 7,500 naira at the restaurant and win 30 free minutes in the Food Court game arcade. 3 crowns powdered milk, 320 grams for just 2,699 naira 99 kobo. Cadbury Bonvita food drink pouch 380 gram for 2,999 naira 99 kobo instead of 3,340 naira. Milo Energy food drink refill 400 gram for 3,349 naira 99 kobo. Coca-Cola Pet 50 cl pack of 12 for just 4,529 naira 99 kobo. And you fit even chop better rice and chicken for as low as 2,500 naira. Plenty sweet offers still they come from the second week of September to the first week of October. Food Court go they bring more a woof your way. No dolo, visit your nearest Food Court store and enjoy our anniversary promo.
4: Eka abo pada iroyin ti fun tedo wa se ton lati gbera tan yanyan baye o daja wa gbera e wo aworan da duro laaro toni e ja bere ni mo awon royan hun leyo kokan ejeje ka ma wa ge lejewon lejewon eni sori tabili todo yin ke ma fi sara rin de o da iwe royin daily post le leyi o won latari eto dibo gbogbogbo ti o waye lodun 2027 nibi ti ati lanfa ni ati yan are en lo lede wa Nigeria. Wọ́n ní ẹnìkẹ́lẹ́ tó jẹ́ pé ó ń díje òun yìí ní lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti ADC gẹ́gẹ́ bí igbákejì ààrẹ ìyẹn Rotimi Amaechi. Òun náà lọ́mọ̀ ti taari ìkìlọ̀ alágbára o nínú sórí tábìlì gbogbo ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà léyìí tí ń kì wọ́n lílọ̀ pé ẹ wò ó kẹ́ ẹ túbọ̀ bí o bẹ́ẹ̀ bá lọ rèé di ìbò yín lẹ́ẹ̀kan sí i fún aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Ó rò ọba tó ni wọn mọ̀ já kọ lẹ́tà sí ìṣẹ́ àti òṣì ni o oníṣẹ́ rí ìṣẹ́ àti òṣì òun náà àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà fi ń ṣeré bí wọn bá lọ rèé ṣe bẹ́ẹ̀. Amaechi ẹni tó ṣe lálàyé bí ọgọ̀ọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ni ó lọ rèé kó sí ságo ìṣẹ́ àti òṣì ni bí wọn bá di ìbò wọn fún Tinubu lọ́dún 2027. Ó tẹ̀síwájú náà àwọn ọ̀rọ̀ eléyìí tó gbé kalẹ̀ pé ẹ wò ó kẹ́ ẹ tún wo bí àwa ń sọ fún yín ni o àmọ́ wà á bá yín ká sì ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún yín kẹ́ ẹ lè bá àmọ́ bí tí nǹkan dé dúró torí pé orílẹ̀-èdè wa Nàìjíríà tá a wà nínú ẹ̀ yìí ọba tó ni wá mọ̀jẹ̀ ó lè mọ́ wa ni o àìgbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀. Àwọn ọ̀rọ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí náà ló mọ̀ bóde o lẹ́nu Rotimi Amaechi lásìkò ìgbà tó lọ rèé ṣe àbẹ̀wò ìní sí àwọn èèyàn tí ń bẹ ní Òbígun ọgbà ẹ̀gbẹ́mọ̀ Ndoni eléyìí tí ń bẹ ní ìpínlẹ̀ Rivers ẹni tó ti gbà kan rí jẹ́ gómìnà ọ̀hún. Ó bẹ̀rẹ̀ sí ń ṣe lálàyé fún àwọn èèyàn tó lọ bá ń bẹ̀ ni o bí òye yìí náà wá sọ láti ìgbà tí Tinubu ti korí ipò gẹ́gẹ́ bí àìlọ léde wa Nàìjíríà ṣe ìyá ọmọ jẹ́ yín nǹkan ọmọ ṣe yín ṣe ẹ̀rọ owó ná ṣe ẹ̀rọ ọ̀nà gbégbà wọn ló bẹ̀rẹ̀ sí ní ka gbogbo eléyìí lẹ̀ ni fún àwọn èèyàn eléyìí tó wà ń bẹ̀ o nígbà tí ó máa pabìyabìdùn ọ̀rọ̀ ó ní bẹ́ẹ̀ náà bá wo ṣaakun láti ìgbà tí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó ti rọ owó ìrànwọ́ epo fòkì kúrò lórí epo èyí tá a ń lò lórílẹ̀-èdè wa Nàìjíríà lati gba na bayi ni nkan ti de ameje en to se lalaye o lowo lowo bayi gbogbo eyin de ba ti fo ko yin le gege bi omo egbe e le mo fo ko yin le ke le ba lanfani ati kopa ninu awon eto odibo eyi ti nbo lona o tesi waju pe iru yin be se wa bi gbogbo yin se duro yi eyin gangan lajo fo so po ta fi jaja e ta fi bo lowo ise ati osi to nba won finra in lo le de wa Nigeria o wa se lalaye fun pe e wo be fe edibo fun a be ko e mo dibo fun a on to mo la mo daju ni pe iyo owo ranwo ti iyo owo ranwo epo un lati gba ti en ti yohun se e gbadun gangan bi ti okan yin bale bi nkan mo se yin bi se awon eyan won mo gbe mi won bi won mo je awon eyan gbe bi o be si ni bere awon ibere ohun lowo awon eyan ele to lo re se abewo sodo won ni o di me ba wa ranti be ba gbagbe pe lati gba to n fi se gomina ah mo n ba ri pe iwo da kan fe mo foju bade lawon abala bi kan lati na po mu bayi lohun o ti fo bitibiti owo yo o le to won lo re na sagbegbe ohun o ni awon etan ba gbese fun won idaju pe won san wo ise won awon agbase senu o ni eto eko to n pese nigba na ofe ni o n ko awon yara akawe gbogbo eleyi ti n be ni awon ile eko ko tan be o o ni se be mo pe lati gbogba to n fi se gomina ni ipinle yi ebe mo wi pe eto lera ofe lo bade o ni be ba wa konti lasiko yi te leyin o seto hun a je pe isi ati osi o na le fi sere o eto ni bomba lona o ni e wo won bo wa ba yin o 50,000 30,000 100,000 o ni e je nso fun yin e gbowo lowo omo be ran ti ipinle osun te n pe owo wogbo owo wogbo 50,000 owo owo o ni e gbowo lowo omo e gbowo ohun ke fi se te fe fi se orisugbon sa o e ri daju pe atohun atatiku solu solu solu bayi o na ni ka won wole sipo are lole de wa Nigeria o ni ban bayi rayi wole oh my god owo ran won epo hun awon oda pada o ni e wo gbogbo to ni se pelu awon gbogbo epo ko ni foju bade mo lole de wa Nigeria o ni se ri owo ranwo e ti esa lori ina awon tun dayun na pada lodidi le ta mo lanfani ati lo ina oba ya bo se wu wa o ni se wa ri gbogbo igbese ta won o gbe yo mu ki ise ati osiko diku jojo in lawujo wa epo to won gogo yo lole eyin te mo ra ororo te mo fi digba ni awo ororo te wo na yo lole o ni sugbon sa o meji na ni inu ke edibo fun tinubu ke tesiwaju ninu ise ati osi abi ke edibo fun atiku ke wa wa ninu gbedemuke iwe ran daily post lo gbe laaro tuni
5: gbedemuke
4: ti fun tedoro yin lo da o lori tabili
5: ti wa mo like you bound gbedemuke
4: oni gbedemuke gbedemuke gbedemuke gbedemuke
5: gbedemuke
4: oh my god
5: ola ashadu ale jile asiko selu lawa yi
4: be ni
5: orisirisi na la mo gbo orisirisi la mo gbo
4: orisirisi la mo
5: tolorun sa se le to ba da fun wa
4: yo se
5: ami ase to e je ke lo si akata aya re orilede Nigeria senator Olurenmi Tinubu ateni ti se alakoso fun eto abo orilede Nigeria ogagun Christopher Musa ajagun feyinti ni won o lana na ni won ni won ti se ikilo alagbara kan fun awon odo ni orilede Nigeria o gege bi ati se ngbaradi fun eto idibo gbogbogbo 2027 won ni won se ikilo wipe ki won ma se je ki awon oloselu lo won ki won ma se je ki awon oloselu ba ojo la won je asofin Tinubu won na lo se ikilo fun awon odo orilede Nigeria wipe e ma se so ara yin di eran irubo fun awon oloselu oniwanwara awon oloselu bo ba opa bo ba obo lese nigbati Musa tohun se ikilo wipe se ri awon iru oloselu bayi oniwa odaran ni opolopo won to si je wipe ko si ohun ti won o ni lo lati fi fa oju awon odo mora se ta ba nso nipa ti owo ni tabi ta nso nipa ti ogun oloro atawon kan mi lati fi se awon odo lona ati lati fi ra won niye apapa julo awon odo ti ewu wa lori won lati ma lo won fun iwa jagidijagan won ni awon olori meji yi na si ni won soro ohun ni ototo lana lasiko apero kan eleyi to ni se pelu eto abo eleyi ti awon odo elesin kristeni ti won se akojo re ati esin dupe ni ilu abuja o won ni apero ohun na si ni awon odo ti won wa ni eka egbe omoleyin kristi nileye ni won se eto re o to waye ni ibudo awon omoleyin kristi ni ilu abuja o won ni akori re ohun na lo sin soro nipa iro lagbara fun awon adari sise eto ati agbega orilede won ni ikilo yi na lo sin waye o gẹgẹ bi awon eto ohun to ni se pelu oselu ati eto idibo bo se n korajo eleyi ti o si n ko opolopo awon eyan lominu bi pe opolopo awon odo papa julo awon eleyi ti o si se lowo won na ni awon oloselu bo ba pa yi ma nlo gẹgẹ bi omo isota lasiko eto idibo won ni oniruru awon iwa jagidijagan to ni se pelu eto idibo na lo si je kan gbogi ninu ipenija eleyi ta nkoju ni orilede Nigeria to si je wipe awon loselu na ni won ma nlo awon odo lati ma fi da eto ipolongo iboru lati ma kolu awon ti won je egbe alatako ati lati ma fi dumo huru ma awon oludibo won ni eni ti se akowe agba fun ajo eleto irin ajo ile mimo ti igun ti awon elesin kristeni Reverend Stephen Adegbete ohun na lo si gbenu aya re soro wipe orilede Nigeria nko na lo tin suma asiko eleyi to gbege o nipa ti eto idibo to si fi asiko na ro awon odo orilede Nigeria wipe eko latara awon asise eleyi ta ti se seyin oni gbogbo yin ko si kankan ninu yin o to gbodo jowo ile aye e tabi emi e fun awon oloselu lati lo won to si je wipe ngba ti won ba lo won tan won pa won ti won ti ni ri ti won ro mo o won ni e mo so ara yin di eran irubo fun awon oloselu olurami tinubu ati eni ti salakoso fun eto abo orilede yi ohun lo se kilo be fun awon odo orilede Nigeria
4: o da iroyin eleyi lo nso pe o di koro oye na ko le wa o di koro won ni agbarijopo awon alaga alaga ni ijoba abile eleyi ta ti ri arin gugun ti ibarapa central no ariwa ti ibarapa north ati ila orun ti ibarapa east won ni gbogbo won bayi ni akora won jo leyi ti won si ranse ku oriire oye jije se eni ti se gomina wa ni ipinle oyo amoju ero seyi makinde ati aya won ti tun se obirin akoko ni ipinle yi oloye tamuno minini makinde lori oye jije eleyi ti se jawe re le won lori won ni gomina ipinle oyo ona ni won jawe oye are aso ludero leyi ti won si ja ti aya re yeye are aso ludero ti gbogbo ibarapa patapata ibarapa land no se jale won lori awon alaga ohun leyi ti atiri honorable olusola ayodele adeleke honorable latif akorede ati honorable kazim arogundade won ni awon meteta ona ni e wa pawopo o leyi ti won si nse lalaye pe eni oyeye na lo joye awon mejeji to ye aso ludero ti gbogbo ibarapa ye ohun na ni won gbe fun oye jije yi ohun na ni ani o waye o in lojo eti friday nigba ti won ma sapojuwe oye ohun eleyi ti won jawe re le gomina ati aya re lori o won ni baba ni ka mo so nipa ti gomina seyi makinde e to ti di are aso ludero baye ori ewo awon igbese eleyi ti ijoba re gbe ni gbogbo le ibarapa patapata ohun na lo ni pare o le to si je pe awon ibasepo ti nbe laarin ijoba ati awon ba laye ni ile ibarapa o na ni o se foro seyin nigba ti won ma sapojuwe oye yeye are aso ludero eleyi ti a fi iyawo gomina je o won se lalaye pe bi igbe ke ti fowo ti le bayi o na ni aya gomina lo fowo ti gomina leyin le to fi je pe gbogbo ti se patapata o fi ri ise o oni ko tan sibe awon agbekale to nti awon ilana kan eleyi to nti akata aya gomina ipinle oyo jade o na lo ni se pelu igbaye gbadun awon obirin awon ogo were ati awon to kuti eka to fun won wa ni se ri gbogbo eleyi e ti won se lase yori yi o na lo mu ki won fi oye yeye ari aso ludero da mama lola awon alaga ohun lẹ́yìn tí a ti rí honorable Olúṣọlá Ayọ̀dẹ́lẹ́ Adeleke àti honorable Latif Akorede tó fi dórí honorable Kazeem Arogundade ó kọ̀ ṣàpapọ̀ gbàdúrà o wípé ọgbọ́n ìmọ̀ àti òye téèyàn fi lo oyè ọ̀hún àlàáfíà ara eléyìí téèyàn fi lo oyè ọ̀hún kó máa jẹ́ ti àwọn olóyè tuntun nílẹ̀ o ìyẹn gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ àti aya rẹ̀ èyí tó ti di ààrẹ sọ̀lúdẹ̀rọ̀ àti yeye ààrẹ asọ̀lúdẹ̀rọ̀ ti gbogbo ìbarapá pátápátá wọn wá níṣẹ́ rí o àwọn mọ̀ pé oyè tí wọ́n fi dá wọn lọ́la yìí tí wọ́n sì wá ṣe bẹ́ẹ̀ já ìwé àkókò tí wọ́n fi lé wọn lórí pé ọ́yá ààrẹ asọ̀lúdẹ̀rọ̀ gbogbo ìbarapá àti yeye ààrẹ asọ̀lúdẹ̀rọ̀ gbogbo ìbarapá ó yẹ wọ́n ní lóòótọ́ o nítorí pé àwọn ìgbésẹ̀ lè tó ń ti àkàtà ìṣèjọba Mákindé jáde òun náà ló ń tẹ àwọn èèyàn ìbarapá lọ́rùn wọn wá ṣe lálàyé pé ṣe rí oyè náà tún wá fún wọn oh my god yóò jẹ́ kí àlàáfíà ìṣọ̀kan àti ìdàgbàsókè aláìlẹ́gbẹ́ kó túbọ̀ máa gbèrú sí ni o ní agbègbè ìbarapá àgbáríjọpọ̀ àwọn alága alága bíi mẹ́ta níye o èyí tó wá láti ìbarapá lọ́hùn-ún ni a mọ̀ tí ránṣẹ́ kú oríire oyè jíjẹ ìrìn sí ẹni tí í ṣe gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ amojú ẹ̀rọ Ṣèyí Mákindé léyìí tó ti di ààrẹ asọ̀lúdẹ̀rọ̀ àti aya rẹ̀ olóyè Mákindé tó ti di yèyé ààrẹ asọ̀lúdẹ̀rọ̀ gbogbo ìbarapá.

ìbà rẹ ọlọ́run lókè ọba ọ̀gá ńlá kábíyèsí rẹ̀ lẹ́dùmarè ọba ọ̀gá àgbà ọba tó ń tọ́jú ohun tóyún fi ń dọmọ ìwọ ló ní àwa tá a fi wẹ̀wọ̀ ló ní pé ká mọ̀ lọ pé kò ní sí nǹkan kan àtìlẹ́yìn kojú ó mọ̀ ti ní gbogbo ògo fọkọ rí àsìkò yìí o torí pé tí paul bá ń gbìn tí àpọ́lò bá ń bomirin ìwọ náà ọba ló mú kì bí sí wa torí kébé ò bá sí ọkì nìkan ò lè ṣe ìlú òdún orin òkọ agogo òdún ṣẹkẹrẹ ọ̀tà ìwọ ládùn tí ń bẹnu ọ̀rọ̀ tá ń sọ táwọn èèyàn fi ń sọ pé nítumọ̀ létí ta ló lè bọ ojú orúkọ náà kò sí o àfìwọ́lọ̀ nìkan ìwọ tó ń mú jáde láti inú àìrí ìwọ náà ló ń fi tí ò lọ ládàá mọ àwọn alágbára tó tó ọlá rẹ o ọba tó ní mímọ ṣe lọ́dọ̀ abiodun adéwọlé lórúkọ mi mr w ń lọ̀pọ̀ èèyàn mọ́ ń pè mí gbangba làṣáta lẹ́tọ̀ ìtòdí gbangba làṣáta ó tún ti lẹ́fùrù gbàgbó sórí ìkànnì splash 105.5 fm tá a lè ti ń bọ̀ sílé fún báláwú ládùúgbò fẹ́lẹ́lẹ̀ ńlẹ̀ ìbàdàn ètò gbangba làṣáta ń tó ní ṣe pẹ̀lú ti lọ láwùjọ lẹ̀ yìí ìlà máa gbé yẹ̀wò ìbá sọ̀rọ̀ òṣèlú ìṣèjọba ìgbà gbádùn aráàlú ìmọ́tótó àyíká ètò ààbò ètò ọrọ̀ ajé ọ̀rọ̀ òṣèlú àti bẹ́ẹ̀ lọ tún lọ láwo ìlọlọ́ọ̀tú ètò yìí bọ̀sùn aláyẹ̀dé ńlá mojú ẹ̀rọ tó wà lẹ́nu iṣẹ́ fún sáà táwa àwọn ọkọ̀ ètò tájọ́ ń ṣe kúrò kẹrẹ lórí bí ó ṣe dá ahmed dauda saha ó baba zofia adékúnlé rahimi nobu adéọ̀sùn tìmílẹ́yìn adéọ̀rọ̀ pírẹsẹ́ńtà àtàwọn yòókù tó kéde tó kéjì dàǹdàrúkú ẹ̀wà láàjẹ́ sùn bò láti ṣe o lórí ètò gbangba làṣáta fún tààrọ̀ yìí ló kọ́ lọ́wọ́ ọba ni mo fi ń kì í káàbọ̀ bàbá alára ó yá o tún wá gbàràdá lórí ètò láàárọ̀ yìí

0: lórí ètò gbangba làṣà àtàlàrẹ ọwọ́ mi kún pọ̀ ó yẹ ìyára ilé ẹ máa bọ̀ lórí facebook splash fm 105.5 ìbàdàn splash fm 105.5 ìbàdàn ẹgbójú ilé wọlé ẹgbẹ̀yìn kùlé ẹgbàgbẹ́dẹ́ méjì yọ fòkèfòkè ẹ máa ṣíàẹ ẹ drop comment ẹ like ẹ bá ti ń ṣe bẹ́ẹ̀ under comment section ẹ máa fi ìgbà tẹ́ ti ṣí àrẹ síbẹ̀ kẹ́ ẹ sì mọ fífó nọmba yín sí torí kí bàbá ṣe ń ṣètò ìlànà bókáàdì fún ẹ̀yin tí ẹ̀ ń wà ńbẹ̀ tẹ́ ń lo data láti mọ wòwá lórí facebook àti lórí tiktok alhaji lamidi ogundokun bàbá búrẹ́dì ayọ̀mọ́ àwọn ni ẹ pé ká mọ bókáàdì lórí ètò gbangba làṣáàtà báyé bá ń jáyé tí bàbá ń jẹ́gbà ibi ẹ tí mo wà gbà náà ní wọbẹ̀ thank you so much and god bless you sir lórí tiktok miles ń ló kọ́kọ́ kí mi káàbọ̀ lórí tiktok ọ́n ní good morning sir ẹ káàbọ̀ sórí ètò yìí o miles lórí tiktok ó yẹ mọ repost ẹ mọ ṣíàẹ ẹ mọ drop comment ẹ mọ like ẹ da zigi bolẹ jẹ kí n mọ pé wà ń bẹ kájọ mọ ṣe gbùdùgbàdà lórí facebook splash fm 105.5 ìbàdàn lórí tiktok at mr wa aladi 2 mcpa at mr wa aladi 2 mcpa ń lójú òpó tẹ fi mọ wò mí lórí tiktok ó yá o pẹ̀lú àti ṣíà ẹ̀ tẹ̀sí drop comment ẹ mọ fífó nọmba yín sínú comment section kàlẹ́bà àmọ́ bókáàdì fún yín lọ́nà méjèèjì láàmọ́ ṣe lálàfíbọ̀ bí okun ṣòkòtò ó yá ẹ jẹ́ kí n sáré lọ pápápá kí àlejò mi àkọ́kọ́ kààbọ̀ sórí ètò ọ̀gbẹ́ni tìámíyù adéwọlé olóko mi gan tiẹ̀ ni ẹ káàbọ̀ sórí ètò yìí.
1: ẹ kú ojúmọ olótù.
0: sálàáfíà lẹwà.
1: àlàáfíà
0: lẹwà. adéwọlé
1: o ti da
0: ni dààmú ìròyìn kan bòde láìpẹ́ yìí wípé ìjọba àpínlẹ̀ ọ̀yọ́ wọn ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti pàǹdandan pé kí gbogbo ilé kí wọ́n ní goro dalẹ̀ sí kí wọ́n sì ṣètò bí wọ́n ṣe máa gbélẹ̀ torí wípé ìmọ́tótó borí àrùn bọ́yẹ́ tí borí ooru àrùn ìdọ̀tí tinú ẹ̀gbin làwà iná ní ìmọ̀ wọ̀ṣọ́ ń dà mo wáá fẹ́ bí léèrè gẹ́gẹ́ bí environmentalist onímọ̀ nípa ọ̀rọ̀ àyíká ṣe rò pé ó yẹ kí ìjọba àpínlẹ̀ ọ̀yọ́ ṣẹ̀ṣẹ̀ máa sọ pé àwọn ò fòfin gbé aró tá a bá fi lé ní goro ṣe bí n tó yẹni ló yẹni ó kun ọrùn ò yáde ẹ ó sì yáde ẹni tó mu lọ́gan ni ọ̀yẹ́ ṣó yẹ ká ṣẹ̀ṣẹ̀ máa sọ pé wọ́n ò fòfin gbé aká tó mọ̀ pàdé ní goro ṣé téèyàn bá jẹ́ ẹ̀kọ́ kò ní palẹ̀ ewé ẹ̀ mọ́ ni.
1: Wẹ̀ ẹ ṣe olótù bó ṣe yẹ kó rí ni ẹ ṣe sọ yẹn ṣùgbọ́n àmọ́ bí ìlú wa ṣe rí a dẹ̀ ti mọ̀ pé tí wọ́n bá tì wá a kì í tì ṣùgbọ́n ká mú láti ibi tó yẹ ká ti mú torí pé ta bá ń sọ̀rọ̀ nípa ìkólẹ̀kódọ̀tì ìbẹ̀rẹ̀ náà ni pé ká mọ bá a ṣe ń kó ilẹ̀ wa wípé a ti fún wọn ní goro bá a ṣe máa kó ẹlẹ́ẹ̀kejì bá a ṣe máa gbé lọ síbi tí wọ́n máa da ilẹ̀ sí àti bá a dẹ̀ ṣe máa ṣe ìtọ́jú àwọn tí wọ́n ń kó ilẹ̀ nítorí pé àwọn náà èèyàn ni wọn kò yẹ ká kó ilẹ̀ nìkan ká wá di aláàbọ̀ ara ṣùgbọ́n lórí ti ìtẹ́ sọ yẹn èmi rò yìí pé kí wọ́n tó lè sọ yìí pé wọ́n máa sọ pé wọ́n á ti ilé ó yẹ kán ti evaluate kán kọ́kọ́ jáde síta ilé mélòó gan làwọn gan rò pé ó ní goro yìí tí wọ́n bá wá wò yẹn nítorí pé at least ní bí mo ṣe máa ń sọ bí by standard each local government ló yẹ kó ní olórí tó ń darí waste each local government.
0: Torí pọ́ndà prerogative local government ni waste management wà.
1: Bẹ́ẹ̀ni. So each local government yẹn náà dẹ̀ ní different wards. Each wards náà ló yẹ kó ní supervisor. These are the people tẹ́ máa tì lọ síta. Wọ́n láti mọ iye ilé tó wà ní àdúgbò kọ̀ọ̀kan. Tẹ́ bá mọ iye ilé tó wà ládùúgbò kọ̀ọ̀kan tí supervisor each ward tí wọ́n bá kó létẹ̀ ẹ mọ̀ bóyá ní street fẹ́lẹ̀lẹ̀ yìí o. Ilé 100 ló wà.

0: pé àti fún wọn ní goro àti ètò bọ́n ṣe máa kó àti ibi tí wọ́n máa dà sí àti tọ́jú àwọn òṣìṣẹ́ kólẹ̀ kó dọ̀tí bẹ́ẹ̀ ṣe làsọ́nà bíi mẹ́rin nu ṣùgbọ́n tí mo tún wá rí concern ni pé àti fún wọn ní goro ṣèjọba ló yẹ kó fún wa ń goro ni àbá wà lára goro fúnra wa tó bá pẹ̀ tó wa ní ká lè mọ.
1: ọ̀nà méjì ló ọ̀nà tó pè sí ní ìlú míì ìjọba ń fún wọn ní ọ̀pọ̀lọpọ̀ ìlú ìjọba ń fún wọn bẹ́ẹ̀ tá a bá fún ìpè àlè fún wọn tí a dẹ̀ mọ bí orí ṣe ń ta àwọn èèyàn wa tó a lè subsidize fún wọn.
0: Ok ṣé kì í wá ṣe wípé torí wípé a ti di ẹrù pọkọ ni ó fi fẹ́ le díẹ̀ fúnjọba ìpínlẹ̀ ọ̀yọ́ láti fẹ́ ṣàkóso ètò kólẹ̀ kó dọ̀tí láti paṣẹ ọyọ́mà pé àwọn ẹni kó máa ṣètò bí wọn ò ṣe ṣe ìkólẹ̀ kó dọ̀tí ní gbogbo stéètì ṣé kì í ṣe pẹ́rù ti pọ̀jù according to intel sọ pé ẹ kàn kọ́ ṣe evaluation náà kàn lè mọ́rù goro tó fìtì ilé kọ̀ọ̀kan ṣùgbọ́n tẹ́rù bá ti pọ̀ lọ́rùn ọ̀gẹ̀dẹ̀ náà ó lè wò ṣé kì í ṣe pé torí pé wọ́n ti di ẹrù tí èsè tiwọn ra wọn ni ló jẹ́ kí kinní yẹn ó ní àkùdé àbí kí lẹ́rù.
1: ẹ ti dáhùn àwọn ló di ẹrù tí ò ń ṣe tiwọn lè ra wọn lórí ẹ rí i pé tí n bá bí ní ìbéèrè kan sìn bóyá lè mọ orúkọ general manager Oyoma commissioner for environment ni everybody mọ. gbogbo nǹkan tó ń pe commissioner fún yẹn kò ń ṣiṣẹ́ commissioner because he has different agency under him. So why to pe ọ̀rọ̀ ilẹ̀ náà ń pe commissioner fún. General manager ọyọ́ wà ló yẹ kí wọ́n máa pè kó máa wá sọ nǹkan tó ń ṣe akùdé.
0: Tàbí chairman.
1: Àbí chairman wọn ẹni tó bá ṣe
0: ahead bẹ̀. Ó ní political head bẹ̀.
1: Òun ló yẹ kó máa wá.
0: Bí irọ́ sì ni political head Oyoma former chairman Ibadan North.
1: So ó yẹ kí wọ́n lè mọ̀ pé irú nǹkan báyìí o àwọn yẹn ló yẹ kó máa wá sọ̀rọ̀ kó ń ṣe commissioner. Nítorí ibi tí commissioner ń cover ó fẹ̀. But ẹyọ kan tán ní kí àwọn ṣe nìyẹn.
0: wọ́n lè mójútó dáadáa
1: ẹ lè mọ̀ pé okay o each local government o compactor mélòó lẹ ní. ẹ mọ̀ pé a fẹ́ kólẹ̀ kẹ́ni tó máa mú àwọn èèyàn ó ní àwọn nǹkan tí waste management àwọn irinṣẹ́ kan wà waste management ẹ gbọ́dọ̀ ní compactor ìyẹn ni mọ́tò tó ń kólẹ̀.
0: Ok
1: ẹ máa ní wheel loader ẹ máa ní tipper. Compactor ló ń kólé àdúgbò ló ń kó highway. Nǹkan tí tipper wà fún ni pé black spot àwọn ibi tí ẹ rí pé àwọn èèyàn kan ń da ilẹ̀ sí tí ò yẹ kán máa da ilẹ̀ sí tí ilẹ̀ yẹn pọ̀.
0: Wheel loader ńkọ.
1: Wheel loader lẹ máa fi lóòdù ẹ̀ sínú tipper nítorí pé wọn lè máa fi ọwọ́ kó sínú tipper. Kò dẹ̀ ń ṣe ní irú àwọn ìlú tá a wà yìí kò ṣe kí black spot má sí. Tí ẹ bá ti wá ń rí ibi tí black spot wà ibẹ̀ ẹlẹ ti máa mọ̀ pé ó yẹ ká gbé waste bin skip ńlá síbí.
0: Now nígbà tí àkùdé yìí ti wá wà báyìí nísìn tí a rò pé ìjọba ti ṣe evaluation lórí iye ilé tí ń bẹ irú ilé tí bẹ nínú fẹ́ǹsì kọ̀ọ̀kan àti iye goro tí ó le fitin fúnrú ètò ìkólẹ̀ kó dọ̀tí tí ń bẹ ńlẹ̀ sàn pé tó dìbẹ́yìn lórí structure tó bá wà lẹ̀ tá a pé weekly ìbáná bá ń kó wọ́n lè sọ pé ẹ̀ nídòjú goro mẹ́rin lọ tó yà pé twice in a month ni wọ́n lè sọ pé ẹni ló ti goro mẹ́jọ o torí pé so ó gbọ́dọ̀ ní structure ìní ó dìtàmì iye number of drums. So nígbà tí gbogbo eléyìí ti wá rí báyìí nísìn ṣé kí láwàá ṣe àbí kásá sọ pé wọn ká yé lé wọn wo iye pé ó yà kán wá fún alẹ́ evaluation kán wá sọ pé àti ilẹ̀ stíkà mọ́lẹ̀ yín yóò goro mẹ́jọ lẹ gbọ́dọ̀ ní o nǹkan kan ìyẹn ò ṣẹlẹ̀ ṣùgbọ́n sáà ní a máa kólẹ̀ kí láwàá ṣe báyìí sáwàá torí pé wọn wá wọlé wa tán sì wo iye goro tó yẹ ká ní tí ká wá discard ní tán sọ ni àbí bò.
1: A ní discard ẹ̀ nítorí pé onílé ní ó di sọ̀wọ́ àlejò náà di sẹ̀rù. Mo gbà pé pẹ̀lú bí wọ́n ṣe sọ yẹn náà àwọn kan tí ò ní waste bin tẹ́lẹ̀ wọ́n ti máa ní báyìí. Àwọn èèyàn náà ti gbégbèsè ṣùgbọ́n ara wàhálà tó máa ń wà ńbẹ̀ ò ní pé ṣe rí turn around time láti wá gbé ilẹ̀. Ó máa ń lò nítorí pé àwọn mọ́tò ta fi ń kó ilẹ̀ ní ibi tí ọ̀pọ̀lọpọ̀ ibi tí mò ń rí lágbègbè ń bí. Capstar náà fi ń kólẹ̀ Capstar ò sí lára mọ́tò tán fi ń kólẹ̀. Compactor náà fi ń kólẹ̀ we have different sizes of compactors. Èyí tó lè wọnú àdúgbò tó bá fún bí compactor lè kọjá lórí main road yìí nìsín.
0: Okay.
1: Bẹ́ẹ̀ àwọn street kan wà tán fún tó yẹ pé just 5 CBN compactors ló lè wọbẹ̀ òun àwọnú ilé àgbàjáde ó máa dà fún nílá tó wà níta wọn á move sí next street. So tá a bá rí lì mọ̀ pé a fẹ́ kólẹ̀ yín tóòótọ́ oro ile o nse nkan ke to je nkan kekere.

0: Flash FM 105.5.
1: Every time there's a match, there are two kinds of screams. First, the regular fans. Then there's this. That's Betway users celebrating louder for their team and for their winning bets. Play and win with Betway, your destination for all things sports and casino with solid odds, fast payouts, and 24/7 support. Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
2: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
3: Ibadan September yatun yato. Food Kun Shayeye Orikadun Loṣu ta wa yi pẹlu opolopo ifa ati edinwo lati Thursday ojo keta 3rd titi di Monday ojo keje 7th September. Leti ma gbadun awon je wa lowo poku ma je kan royin e fun e o. Rabagi rice 25 kg pẹlu 3 liter Devon oil ati no chicken cubes fun 37,819 naira. 99 kobo pere ayo yin Food Kun Sun Fresh Classic bread pẹlu 1 liter Coke fun 1,700 naira pere. Iwo sha ati na 7,500 naira nile ita ounje wa. O si lanfani lati gba game ni Food Kun Game Arcade. Fun ogbon iseju 3 crowns powdered milk 320 gram fun 2699 naira 99 kobo. Cadbury Bonvita food drink pouch 380 gram fun 2999 naira 99 kobo. Milo energy food drink refill 400 gram fun 3340 naira 99 kobo. Coca-Cola PET 50cl pack of 12 fun 4529 naira 99 kobo. O tun le je rice ati chicken to yaranti pelu owo to kere to 2500 naira. Anniversary deals yo tan sibe lati ose keji September titi di ose akoko October ni Food Co yo ma mu orisirisi anniversary deals wa kan si ile itaja Food Co lagbegbe re ko si je gbadun anniversary promo yi.
4: Oh boy, this catfish sweet oh. And I bet we bet influencer money they take ball now.
5: Bet influencer, what be that?
4: Simple. Join Betway, book your game and share your code with your guys. Every week, Betway goes summer you 4% commission.
5: Chai, I bet sign me up.
4: Enjoy Betway Bet Influencer. Share your code and weekly. Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
0: Splash FM 105.5.
6: Oro to ba daniludu ki koni lenu. Gbangba lasata. Sakata para lasito.
7: To eka bo pada lati oke lohun gbangba lasata le ngbe lori kan ni Splash FM akwa bi ta wa ni mo tin gbalejo Dr. Mrs. Felicia Adekemi Opatunde APC Women Leader Oyo State eka bo sori eto ima
8: e ku ile o
7: salafia le wa
8: alafia ni mo wa mo dupe foluwa
7: an gboro kan tin dare le ndo meta yi Tinubu touch BRS Tinubu touch BRS ewo ni nde touch BRS kilo de ti fi loruko touch BRS kilo bi touch BRS
8: adupe fun ibere yin en to ba de ibere oro lo fe gbo itumo e ode oyinbo fun touch light on ni touch awa na de mo yi pe nibi ti okunkun ba wa te ba ti tan imole o ti le wo ki okunkun yen subiribiri to ti imole tin tin ba ti debe e ma ri nkan to wa nbe ohun ti ami eye torchlight to wa fun ni wi pe ki a lo si gbogbo ese kuku gbogbo ileto gbogbo abule gbogbo ward gbogbo local government ka ma royin ise ribiribi ti president wa president Bola Ahmed Tinubu nse ki se wi pe a kan so wi pe ki won wa lelekeji ki se pe o ti di asa abi e ise bi ko se wi pe ore ofe atanfani ti a ni kò dẹ̀ ń ṣe ní ẹsẹ̀ south west nigeria ẹni kọ láti láǹfààní ẹ bí kò ṣe gbogbo nigeria pé tá a bá fẹ́ máa ṣòtítọ́ nínú òṣèlú tá à ń ṣe tá a bá gbé sẹ́gbẹ̀ ara wọn ìjọba ológun ni o ìjọba alágbádá ni o títí di 2023 títí di àsìkò yìí iṣẹ́ tí wọ́n ṣe tá a lè fojú rí ó pé wa ká gbà wọ́n láàyè láti wá sẹ́lẹ̀ kejì tán sì bí ara ló wá ń lọ yóò lọ inú ọjà yóò lọ sẹ́gbẹ̀ẹ́ títì yóò lọ mọ́tò park yóò lọ bá gbogbo àwọn èèyàn ní gbogbo ibi téèyàn bá wà yóò sọ fún wọn wípé nǹkan tí tinubu ń ṣe rèé o ọjà táwa dẹ̀ ń tà rèé o ẹ bá wa gbà o iṣẹ́ tó wà fún ni ẹ.
7: ṣùgbọ́n wọ́n máa sọ pé téèyàn bá ti rí ọmọọba yóò rà mí dànsáàkì torí pẹ́gbẹ́ apc wọn máa pè lẹ́gbẹ́ onígbàlẹ̀ tẹ bá sì dáhùn apc òun gbàlẹ̀ lọ mo rò pé kò tọ́ sì dá nígbà tẹ́ ń bọ̀ ní kálíbà kò tọ́ sì gbà ní lóòótọ́.
8: a nílò láti máa kó káàkiri iṣẹ́ tá a ṣe ohun táwa gan-an ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí gan-an ó ti fi ìdí ẹ̀ múlẹ̀ wípé bá ti ẹ̀dẹ̀ ló tọ́ọ̀ṣì wa mọ́ gan ọlọ́run fúnra rẹ̀ ti bá wa tàn mọ́lẹ̀ sí gbogbo nǹkan tí ó ṣókùnkùn sáwọn èèyàn.
7: ṣé aya ààrẹ orílẹ̀-èdè sáwọn náà ni àìdíà yẹn mrs olúrẹmi tinubu.
8: dr mary alele the national apc women leader àwọn ni wọ́n ni àìdíà yẹn àwọn ni ló ṣe é mọ̀ yìí pé tẹ bá bẹ ṣe wà nísìnyí tẹjọ́ ṣiṣẹ́ ilé splash kì í ṣe ń tó ní ilé iṣẹ́ lé mọ̀ pé tẹ bá ti di láàárọ̀ o gbangba làṣà ń ta ni kò ṣe o àdìtú ni kí wọ́n ṣe o oníkílùkù yín ní láti ní ọpọlọ.
7: ẹ ti ẹ̀ máa ń wọ ètò omi tí mo mọ̀ sí.
8: kì í ṣe wá ní ìmọ̀.
7: àní dààmú ẹ ṣe àdúpẹ́.
8: sífílàsì mo máa ń gbọ́.
7: sógà ajá yọ yẹyin now a wá gbọ́ pé first lady ó yẹ kán wà ń bí ṣéjọ monday ni àbíjọ tuesday.
8: bẹẹni monday the 31st of august.
7: ṣùgbọ́n wọn lè wá ṣùgbọ́n gbogbo pápákọ̀ òfurufú ibẹ̀ shutdown ni kí la dé bó lẹ ṣe kérò ṣe é lọ́ọ̀rẹ́ fáwọn èèyàn lówó tẹ́ fi lọ́bì wọn ni pé ẹ mọ̀ dúdú ó ti àwo tinubu ń bọ̀ nbàdàn rẹ̀mí tinubu ń bọ̀ nbàdàn.
8: ó ti ẹ̀ dá tó béèrè béèrè yìí mo gbọ́dọ̀ fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kí n dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn tó wà àwọn arúgbó àwọn ọlọ́jà àwọn ẹlẹ́sìn lóríṣiríṣi olórí ẹlẹ́sìn àwọn ọ̀dọ́ wa gbogbo àwọn tó ń kọ́ṣẹ́ tó dẹ̀ jẹ́ wípé ibẹ̀ yẹn kún débi wípé kí la ní ta lè fún wọn owó wo la ní ta lè fi mobilize ìfẹ́ ló mú wọn wà ẹnìkan wò títí ó ní àwọn kan sọ pé bí èèyàn bá ṣe pé a mọ̀ pé ọmọ ọlọ́run níyà hùn wàláì a lè sọ pé ìyá hùn ó ti lọ sawérò àmọ́ ìyá hùn ò lè sawérò ààfin nǹkan kan fà wọn àwọn èèyàn ti ṣe tán ni àwọn èèyàn náà ń ríran àwọn èèyàn rí ní ọ̀sẹ̀ tó kọjá ńgbà tá a lọ fi ọ̀nà ìjẹ̀bú òde síbàdàn tá a fi lọ́lẹ̀ àwọn náà dẹ̀ ń gbọ́ gbogbo ọ̀nà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fòǹtẹ̀lé tó ti approve wípé wọ́n máa ṣe fún wa ní ọ̀yọ́ state àti ní south west nigeria kí lèèyàn ń wá bí kò ṣe ìdàgbàsókè kì í ṣe pé kakàn máa sọ pé ẹgbẹ́ èèyàn ẹni tó ń ṣiṣẹ́ ẹni tó ń ṣe ń ta fẹ́ torí téèyàn bá ń ṣe iṣẹ́ ìdàgbàsókè ìwọ fúnra rẹ wà ní ìdàgbàsókè aládùúgbò ẹ á ní ìdàgbàsókè orílẹ̀-èdè wa ní ìdàgbàsókè ìdàgbàsókè tá a dẹ̀ ń sọ mo máa ń gbọ́ rédíò tí gbogbo èèyàn tẹ bá ń gbọ́ tọ̀yàn èèyàn bá ń sọ̀rọ̀ nàìjíríà ẹ máa béèrè pé ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ máwọn iléèdè nàìjíríà ni nàìjíríà yìí la wà nígbà independence nàìjíríà yìí la wà nígbà tó yẹ pé kò sí nǹkan kan táwọn èèyàn mọ̀ ní nàìjíríà ju wípé tí wọ́n bá ti porúkọ ẹgbẹ́ wọn báyìí shared money ni tó jẹ́ pé wọ́n sọ pé middle name wa ìwà ìbàjẹ́ ni olè ojú kòkòrò ọ̀kọ́júà à ń nówó yẹn bọ́ à ní ṣiṣẹ́ tàbá dẹ̀ ṣiṣẹ́ ibi tó jẹ́ pé tàbá ti máa rówó dáadáa láti máa ṣiṣẹ́ yẹn ó ta ń sọ nípa èèyàn tó jẹ́ pé pẹ̀lú ọjọ́ orí wọn yẹn ẹ wo àwọn ìgboyà àtàwọn iṣẹ́ ọlọ́pọlọ tí wọ́n ń ṣe mo lọ sí èkó lẹ́nu ọjọ́ mẹ́ta mo máa sọnù tán bàbá lọ lẹ́kì kalaba
7: lagos
8: coastal highway wọn máa mú wa padà ni. Mo ní ṣe pé ojú tí ò bá tí fọ ó máa ríre ni.
7: Ẹ̀dúná ṣé àwọn èrò tẹ́ wá kú lọ sí Ọbáfẹ́mi Awolowo stadium sáwọn ọmọ ẹgbẹ́ APC náà ẹ mọ̀ kúrò láàrin mi àti Abẹ́lórí táwọn èèyàn.
8: Èwo ni ti rọ́ ta bá ń sọ̀rọ̀ òṣèlú ọ̀tọ̀ ló ṣe lọ campaign ọ̀tọ̀ ń campaign
7: ọ̀tọ̀ níjọba. Àwọn ìlẹ́ àlérò tó bá ń pèrò yín ò tó bẹ́ẹ̀.
8: Ṣé
7: pẹ̀rọ̀dọ̀ rẹ ni.
8: Àkọ́kọ́ náà ṣorí ìyá tó jókòó síwájú rẹ̀ ọ̀nà tó rọ́ ni mò ń rìn níbẹ̀ náà ni olúwa àtolúgbàlà yóò ti bá mi. Kí mo fẹ́ fi rọ́ṣẹ́ àní ó ń ya èmi fúnra mi lẹ́nu mò ń béèrè lọ́wọ́ ara mi pé olúwa mama jẹ́ ń dákú sí ọlọ́run.
7: Kékeré
8: kékeré ni mo bèrè èyí tó fún mi yóò kọjá òye mi. Àwọn ìyá àwọn màmá tán àwọn ìyá àlùbáríkà àwọn tó jẹ́ pé yìnyín lówó wọn lọ́wọ́ ṣe bẹ́yìn náà gbé sórí tẹlifíṣàn.
7: Àwa náà ṣe live coverage níbẹ̀.
8: Ṣé kí bá ní kí n máa dárúkọ
7: wọn kọ. Mrs. Remi Tinubu gbà tán rírò ṣé wọn sọ pé Madam Felicia how did you do this.
8: Ṣé wọn. Ó kọjá báwọn wọn ránṣẹ́ sí mi pé Madam Felicia báwọn ọkọ mi ò ṣe mọ̀ pé Ìbàdàn ó yá sáré bá ń kọ rìpọ́ọ̀tù rẹ. Rìpọ́ọ̀tù ò pọ̀jù náà.
7: Ẹ lọ wo fídíò kò ní rìpọ́ọ̀tù mọ́.
8: Rìpọ́ọ̀tù wo pọ̀ ẹ ti rí pé orí ọ̀fẹ́ ọlọ́run náà ìyá bó bá jẹ́ ẹwà gan náà mọ̀ jẹ́ ń dáràn. Bóyá gbígbàdúrà náà ni ò jẹ́ wà torí èmi ò mọ bí ìyá yẹn bá ṣe wá bá ṣe ní stampede ara wa téèyàn ò ní kú mọ́ lọ́rùn jọ̀hún. Wọn ò ní sọ pé ètò yẹn da ìyàwó ààrẹ gbàlejò wọn ò ní ha àwọn ẹgbẹ́ ọlọ́wọ̀ ń gbà wọ́n mọ̀ gbàlejò èèyàn mẹ́jọ ló mọ̀ dálá ayé.
7: Ṣùgbọ́n lọ́hùn
8: sí ọ̀hún òjò rí bẹ́ẹ̀.
7: Kódà
8: mo yọ̀ fọlọ́hún.
7: Ṣé ẹ wá rò wípé ṣe ro pe sàn pé inú òṣèlú dẹ́mọ́ mọ́ wà ń bẹ̀ o.
8: Bẹ́ẹ̀ ni bó rí inú mi.
7: Ṣé yàtọ̀ sí pé ẹsẹ̀ tó ń dán náà torí àwọn èèyàn kà wọ́n fa mobility wọ́n fa mobility àbí mobilization. Yàtọ̀ sí yun ṣé lẹ́yìn ìgbà tẹ parí ètò sáwọn èèyàn ń kọrin iye dáadáa torí àwọn èèyàn sọ pé àtinúbù pé ó ti fẹ́ fọ́n wọn gbẹ pé ìjọba tó yẹ sọ́tún lórí epo tó tún flóòtì náírà pé ìjọba eléyìí ta lani mọ́rẹ́rin pé ìjọba yìí le gan.
8: Kí ni ìtumọ̀ ṣe nǹkan méjì ló dálẹ̀ kò bá dẹ̀ ṣe sọ̀rọ̀ ló ṣe máa gbèsè. Àkọ́kọ́ àwọn èèyàn béèrè mobilization wọ́n dẹ̀ ní ẹ̀tọ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ làwọn tó wà bẹ́ẹ̀ náà tó jẹ́ pé téèyàn bá ṣerú ètò bẹ́ẹ̀ yẹn èèyàn á fi owó díẹ̀ díẹ̀ ràn wọ́n lọ́wọ́ fún owó ọkọ̀ ṣùgbọ́n kí la fẹ́ ṣe. Nínú ìwé mímọ́ Jésù Olúwa àtolùgbàlà gbogbo aráyé nìkan ló lè fi ìṣù àkàrà búrẹ́dì márùn-ún àta ẹja wẹ́wẹ́ méjì bọ ẹgbẹgbẹ̀rún èèyàn à ń sọ nípa almost 40,000 people. Èló ni mo ní tí mo fẹ́ fi mobilize ṣùgbọ́n àwọn èèyàn tí ó bá jẹ́ pé ó dùn wọ́n pé ìwọ̀nba tí a ṣe yẹn kò dọ́dọ̀ wọn mo ń fa àkókò yìí mo fi ń tọrọ ìdáríjì kán má bínú. Àsìkò náà yìí máa da ó wá ń sọ nípa subsidy. Kí ni ìtumọ̀ subsidy? Àmú ìrànlọ́wọ́ epo àmú kúrò lọ google ẹ̀ mo fún gbogbo ọmọ nàìjíríà ní homework teacher ni mi assignment everybody ni ẹ lọ wo nǹkan tí wọ́n fún gbogbo governor láti 2023 ká wá tiẹ̀ wá mú padà wá sọ́yọ̀ ṣètì kẹ wá bá mi sọ nǹkan tán gbà láti january títí di june 2026 ó ti time 7 owó tí gọ́vnà míín rí ní oṣù kan ni mo pe o ní ọdún 2026 tàwa yìí state mi ò rí ní ọdún kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ o. Ayọ̀ subsidy kúrò ohun táwọn èèyàn ò ṣe mọ́ ni pé ṣé president tó bá wá wà ní federal tí ń bẹ lásán rọ̀ọ̀kì òun ni ó mọ̀ wá bá mi sọ bí state mi ṣe máa mọ́ ló máa bá mi sọ ààbò wọ́n mọ̀ pé federal government security is the purview of federal. Ẹ jẹ́ ń sọ fún yín fuel subsidy tí wọ́n yọ ó wá wọ inú monthly allocation tá à ń pè ní FARC owó bá di gọbọi kì í ṣe pa ayọ̀ subsidy ni ó yẹ ká máa sọ báwo la ṣe ń lo owó tí subsidy fún wa báwo náà ṣe fi ń tọ́jú àwọn èèyàn lọ́sípítù nílé ẹ̀kọ́ ní gbogbo àdúgbò.
7: Ẹ dẹ́n fi béèrè káàdì ẹlẹ́kẹ̀dẹ̀ dáhùn briefly táyé kọ́rẹ́ǹsì mọ́ kọrin kan bíi campaign ṣèyí Mákindé yóò ní tiwa lọ lọ́hùn ó ṣe tiwa lọ lọ́hùn ó ṣe ẹ̀ bá náwó náwó kẹ́ẹ̀dọ̀ nígbèsè tiwa lọ lọ́hùn ó ṣe now ní tí mo wá fẹ́ fà yọ́nbẹ̀ ni pé ṣèyí fẹ́ ṣe president lọ́dà APM ẹ̀yin náà wá ń ṣe tọ́sí bí ara lọ́yọ̀ state ẹ̀ ń ṣe renewed hope ambassador ẹ̀ ń ṣe hold on tinubu is fixing nigeria kìnìkan kìnìkan ẹ̀ sáko gbogbo rìn ẹ̀ àwa city boy kìnìkan kí ló dé sógun láyé ni lẹ́sùn ti pẹ́pẹ́ lẹ́lẹ̀ kejì ṣe renewed hope support group tọ́sí bí ara kí ló ṣẹlẹ̀ wọ́n ní tinubu ṣẹ́ẹ̀sì rò pé ribo lọ́yọ̀ state torí ṣe yìí ó ṣe president o.
8: ṣẹ́ẹ̀tì jalẹ̀.
7: wọ́n sì ní táwọn olólùwọ́n ó ṣe.
8: ṣẹ́ẹ̀tì jalẹ̀.
7: ó yẹ ẹ dáhùn láàrin ìṣẹ́jú kan.
8: ibi tọ́lọ́run bá wà ibẹ̀ ló máa mókè. ìyá tó jókòó yìí ọlọ́run ọlọ́run kì í ṣe pé ọlọ́run dúró tì mí nìkan ó ń gbénu mi.
7: ṣé ẹ mọ iye wòlíì tí tàdúrà fún sẹ́yìn.
8: èmi wá ń sọ oríṣiríṣi wòlíì ló wà àwọn wòlíì àfàdúrà jẹun. èmi ń sọ wípé come 2026 bí olúwa ti ń bẹ tí ọ̀rọ̀ rẹ̀ wà 2027 ó ṣe jàre tó correct me. come 2027 bí olúwa ṣe ń bẹ tí ọ̀rọ̀ rẹ̀ wà láàyè kì í ṣe wípé president tinubu nìkan ló máa wọlé gbogbo àwọn candidate apc tá a bá present lọ́yọ̀ọ̀sẹ̀ látòrí gómìnà wa sharafadina lee àwọn senator wa mẹ́tẹ̀ẹ̀ta àtàwọn house of reps àti àwọn assembly ní agbára ọlọ́run ó wọlé
7: torí pé
8: bẹ́ẹ̀ ni kì í ṣe nípa ipá tàbí agbára bí kò ṣe nípa oore ọ̀fẹ́ àti agbára ọlọ́run ọkọ mi ni mo pe díẹ̀ tó nù kan nìkan
7: èmi
8: ò kí n fẹ́ sọ̀rọ̀ òṣèlú mi dẹ́n fẹ́ ta síyàn lórí kìíní
7: ṣùgbọ́n
8: àwọn tí wọ́n ti ṣe wọn yẹn náà tó kí wọ́n sún kí wọ́n dìde kan jẹ́ káwa náà jókòó àmọ́ ń tòní ọyọ́ sè ti láwà ẹnikẹ́ jẹ́ kí lè fẹ́ wọ́n mọ̀ ń tò lọ́yọ̀ọ́ state ni àwa lókàn
7: ẹgbẹ́ kìíní
8: àwa lọ́kàn tiwa lọ́lọ́run ń ṣe ó tiẹ̀ ti ṣe.
7: fún presidancy.
8: gbogbo ẹ látòrí presidancy
7: senator,
8: ni agbára ọlọrun bẹẹ ni tọ́nàtọ́nà ó wọlé step by step ó wọlé obìnrin kan ṣoṣo tí ó kọ́kọ́ di senator lọ́yọ̀ọ́sẹ̀ ní agbára ọlọ́run ọlọ́run ó bá mi fọwọ́ tọ́ gbogbo àwọn ọ̀yọ́ náà tí wọ́n bá ń gba anna ogun ẹ̀sán wọlé tiwa lọ́lọ́run ó ṣe.
7: ṣé lóòótọ́
8: ní agbára ọlọ́run kì í ṣe nípa ipa
7: a tún ìpàdé lẹ́yìn ilẹ̀
8: ṣẹ́wọ̀n kì í ṣe nípa owó
7: tí yín lọ́lọ́run ó ṣe.
8: ọlọ́run á fàánú ṣe tiwa.
7: ó dà ó pàtàkì lọ́wọ́ yín dr mrs felicia adekemi opatunde ọyọ apc women leader ẹ ṣeun tá a kò yín tẹ ẹ jẹ wa.
8: thank you
7: nígbà tó ń bọ̀ wọn nìkan wá dr gbolasire abigail organizing secretary tinubu touch brs ọyọ state àti dr adedontan christy state ex officio tinubu touch brs àti olùṣègùn yetunde apc member lágẹ̀ẹ́ local government ẹ ṣeun akí gbogbo yín ojú òní tí yín a sì kí mr bolaji tún jìnnà god bless you abẹ́gun adéwọlé ló kọ́ mi mr double a ó tún dórí ìjọba àbílẹ̀ láago márùn nírọ̀lẹ́jọ́ friday tó bá sọ pé lẹ́yìn ọlọ́run ìwọ ló kàn after god na you mọ̀ dáhùn o wọn ò kó bọ́ bọ́ bọ́ ọlọ́run ni mọ̀ sọ pé lẹ́yìn ọlọ́run ọlọ́run náà tún ni ìpàdé wa wọ̀ bí ọjọ́rọ̀.

0: Splash FM 105.5.
1: Ibadan, are you ready? Something big and massive is opening soon at Palm Shopping Mall, located on MKO Abiola Way, Ring Road, Ibadan. Cinemart Superstore is taking over. A world-class Chinese store with over 7,000 plus square meter of shopping paradise with all household items like furniture, electronics, fashion and beauty all under one roof. Don't miss the grand opening of Cinemart Superstore on the 5th of September 2026. Get ready for big deals, big discounts and big celebration at the Palms Shopping Mall located on MKO Abiola Way, Ring Road, Ibadan. Tag all your shopping buddies, get your shopping list ready and let's turn up big on the 5th of September 2026. Cinemart Superstore. Cheaper, quality and satisfaction. Àkọ̀tún àràmàdà ètò tá a gbé kalẹ̀ fún yín láàrin ọ̀gànjọ́ láti ṣètaniji fún gbogbo olólùfẹ́ rédíò jákèjádò tí ó fi tàsìkò kankan ṣe nígbà tó jẹ́ pé bí ọ̀sán gẹ́lẹ́ làájí ẹlòmíín rí. A jẹ́ pé kọ́gbọ́n sáhùn pẹ̀lú atọ́kùn ètò àgọ́ láàjìn ìyá àdínì gbogbo splash. Àmì náà Adétun Badmus Mọ́tàlá ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday láago méjì òru. Abala àkọ́kọ́ lórí ètò ni ní fàájì níbi tí ó ti máa jẹ̀gbálágún onírúurú orin ilẹ̀ wa tó jẹ tí ń gbèsè tó sì tún pe ọkùnrin ni wálé. Abala kejì lápè ní sọ̀rọ̀ sókè níbi tí ó ti máa pè wọlé sórí ètò fẹ̀dùn ọkàn yín hàn tá ó sì máa wá ojútùú sí i pẹ̀lú àmọ̀ràn tó jiná kooroko láti ẹnu ẹ̀yìn amòye. Àbùláàjì nìkan ni ọmọlúàbí Splash 105.5 FM pẹ̀lú àmínà Adétun Badmus. Ó máa ṣeré gidi.
2: Say after me. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
3: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
4: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
5: Nígbà tí wọ́n bá kí orúkọ ẹnìkan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde, ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fetí sílẹ̀ dáadáa, ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà. Àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan, ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọn fi kẹ́kọ̀ọ́. Nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo. Fún wa ní Sanlam Alliance, àwọn àkókò ìwúrí báyìí kì í ṣe àṣeyọrí nìkan. Ó jẹ́ ẹ̀rí, ẹ̀rí iṣẹ́ takuntakun, ìfọkànsìn, ìtìlẹ́yìn àti ìlọsíwájú. A kì í wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan. A máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn án lọ́wọ́ láti débi tó wà. Pẹ̀lú àwọn ètò mádàndófò wa tó yọrantí, à ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́. Kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí i. Sanlam Alliance, gbé ìgbésí ayé pẹ̀lú ìgboyà.
0: Splash FM 105.5.
6: Guess what? We are still the most listened to radio station.
7: Yes, that's right.
6: We are still the best. We are Splash 105.5.
8: You already know.

Ogo ni fun Oluwa loke orun atun dupe pe a ni ori ofe lati darapo me eyin ara le loni lori eto iwosan irora okan lati owo egbe bibele ti Nigeria ta mo si Bible Society of Nigeria salafia la bayin asiko gbogbo popo sisi are ilu akobi gbogbo e se nlo a loruko Jesu Kristi Oluwa wa gbogbo ohun to nje edun kan wa bayi náà ni yóò di eléyìí tí ó ń di àtẹ̀mọ́lẹ̀ ní orúkọ Jésù. Temiladé àlòkò lórúkọ mi, èmi náà sì ni atọ́kùnyín lórí ètò ìwòsàn ìrora ọkàn láti ọwọ́ ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà. Lọ́sẹ̀ tó kọjá, a bẹ̀rẹ̀ pẹ̀lú àkòrí eléyìí tó ń sọ̀rọ̀ nípa gbígbé gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì láàrin làásìgbò, láàrin wàhálà, bó o là ṣe ń gbé tí a dá yàtọ̀, bó o là ṣe ń pẹ̀tù sáwọ̀, kí ló ń fa àwọn wàhálà yìí gangan gẹ́gẹ́ bí ẹlẹ́sìn kìrìsìtẹ́nì, bó o la ṣe gbé gẹ́gẹ́ bí àwòkọ́ṣe nírú àwọn àwùjọ báyìí. Tó bá tẹ̀ wá ṣe wípé lọ́dọ̀ wa gangan nírú àwọn nǹkan báyìí tí wá ń wáyé ńkọ́, irú àwọn ìgbésẹ̀ wo ló yẹ ká gbé, bó o ló ṣe yẹ kí a hùwà sí ní àwọn agbègbè náà. Gbogbo ẹ̀ náà ni yóò jẹ́ ẹ̀kọ́ eléyìí tá a máa kọ́ra wa ní abẹ́ àkòrí yìí tó ń sọ̀rọ̀ nípa gbígbé gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì láàrin làásìgbò, láàrin ìkọlù, láàrin wàhálà, làbí láàrin hílà hìlò. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe ètò wa, mo mọ̀ wípé lọ́sẹ̀ tó kọjá ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ wa, ẹ láǹfààní láti gbọ́ eré oníṣe wa láti ìbẹ̀rẹ̀ títí dé òpin. Ṣùgbọ́n lónìí ráńpẹ́ ńbẹ̀ náà láàmú wá eléyìí tí ó ṣe atọ́nà fún wa lórí ohun tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe ètò wa. Mo wá fẹ́ kí ẹ wábì kan kẹ́ ẹ fìdílé, kẹ́ ẹ farabalẹ̀, kẹ́ ẹ fi ọkàn bá wa lọ kó tó di pé a bẹ̀rẹ̀ sí ni máa ṣe àgbéyẹ̀wò àwọn ìbéèrè eléyìí tó jẹyọ lábẹ́ àkòrí yìí. Ẹ má gbàgbé Splash FM 105.5 náà lẹ ti ń gbọ́ ètò yìí tá à ń pè ní ìwòsàn ìrora ọkàn láti ọwọ́ ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà. Ẹ kó kalẹ̀.

0: orílẹ̀-èdè Bingola jẹ́ àkójọpọ̀ ẹ̀yà púpọ̀ tí ó fi mọ́ àwọn ẹ̀yà Liwi àti àwọn ẹ̀yà Òkì. Àwọn ẹ̀yà méjèèjì sọ wípé abala ilẹ̀ ọlọ́ra kan jẹ́ tiwọn. Àríyànjiyàn yìí fa ìjà tó le àti ìtàjẹ̀sílẹ̀ fún ọgọ́rùn-ún ọdún lé díẹ̀. Gbogbo àwọn iléèwé ibẹ̀ jẹ́ ti àwọn ọmọ Liwi tàbí ti àwọn ọmọ Òkì. Wọn kò jọ bá ara wọn ṣepọ̀ rí. Ní ọjọ́ yìí, àwọn ọmọ Liwi bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ àkọ́kọ́ wọn ní ilé ìwé.
1: Mi ṣe tí ṣe orí fíjíkà ẹsẹ̀ ní
0: ṣe wọ́n gan wọ̀ngàn. Jonah Ngo, olùkọ́ iléèwé kan sọ fún àwọn ọmọ iléèwé rẹ̀ kí wọ́n sọ nípa nǹkan kan tí wọ́n kọ́ ní àkókò ìsinmi wọn. Lára àwọn ọmọ iléèwé náà ni Isaki ọmọ rẹ̀ tó jẹ́ ọmọ ọdún mẹ́sàn-án àti ọ̀rẹ́ rẹ̀ Odilion.
2: Ẹ̀yin ọmọ, ta ni ó kọ́kọ́ fẹ́ sọ tirẹ̀ lónìí? Odilion, ìwọ kọ́kọ́ sọ tirẹ̀. Kí ni o ní níbẹ̀ yẹn, ọmọ?
3: Mo ya àwòrán Òkì tó jẹ́ ìkà àti òbú rẹ wà. Ẹ̀wọ̀n bó ṣe kúrú, ṣé ẹ mọ̀ wọn ò gbọ́n bí tiwa.
2: Odilion, ta ló sọ bẹ́ẹ̀ fún ọ?
3: Máàmi ló sọ fún mi. Wọ́n sọ wípé àwọn Òkì wọ́n léwu, kódà wọ́n máa ń jẹ́ ọmọdé.
2: Ẹ̀yin ọmọdé, ẹ gbọ́ mi. Mo mọ̀ pé ọ̀pọ̀ ènìyàn ní ń bínú sí àwọn Òkì. Àwọn Òkì náà ń bínú sí wa. Ṣùgbọ́n mo fẹ́ kí gbogbo wa mọ̀ pé ènìyàn ni wọ́n, gẹ́gẹ́ bí àwa náà. A dá wọn ní àwòrán Ọlọ́run.
0: Ní alẹ́ náà, Jonah sọ fún ìyàwó rẹ̀ Isabeli nípa bí nǹkan ṣe lọ lọ́jọ́ náà nínú kíláàsì àti nípa àwòrán tí Odilion yà.
2: Isabeli, ọ̀pọ̀lọpọ̀ òbí ni wọ́n ń kọ́ àwọn ọmọ wọn láti kórira. Èyí kò sì dáa rárá. Èyí yóò kàn mú kí ìwà ipá pọ̀ sí ni ọjọ́ iwájú.
0: Ṣùgbọ́n nínú ọkàn wọn, Jonah àti Isabeli jìjàkadì láti tẹ́wọ́ gba àwọn òkínni. Ní gbogbo ọjọ́ ayé wọn, wọn kò mọ nǹkan mìíràn ju ìjà pẹ̀lú àwọn Òkì. Gbogbo ìdílé ló fẹ́rẹ̀ẹ́ ti ní ẹnìkan nínú wọn tí a ti pa nínú èdè àìyedè tó ti pẹ́ yìí.
4: Ṣùgbọ́n o, lára ohun tí wọ́n kọ́ wọn jẹ́ òtítọ́. Jonah, rántí ìbátan rẹ tí wọ́n fi ọkọ̀ ẹ̀yà Òkì pa. Jonah, má sì gbàgbé bàbá rẹ ọ̀wọ́n tí wọ́n fi ìyà jẹ wọ́n, tí wọ́n sì pa wọ́n nípakúpa.
2: Mo mọ̀, aya mi, mo mọ̀. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí Kristẹni, a ní láti dáríjì.
0: Ṣùgbọ́n kì í ṣe gbogbo Liwi tó fi mọ àwọn ọ̀rẹ́ Jonah ni wọ́n gbà pẹ̀lú rẹ̀.
5: Jonah, àwọn ẹranko wọ bí aburúkú ni wọ́n. Wọ́n bí wọ́n ṣe máa ń fẹ́ láti já ilẹ̀ wa gbà mọ́ wa lọ́wọ́.
6: Àti pé ṣé o ti ṣàkíyèsí bí wọ́n ṣe máa ń rùn burúkú?
5: Òórùn tí ò da, wọ́n sì gọ̀, wọ́n fẹnu ọra gidigidi. Kí ni ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé ní ọjọ́ sí, mo rí Òkì kan, ó sì.
2: Ní ọ̀rọ̀ yìí, ìjà yìí ti wà láti ìrandíran, yóò sì tẹ̀síwájú fún ọ̀pọ̀ ọdún sí i, bí a kò bá wá ọ̀nà láti máa bára wa ṣe pọ̀.
0: Lẹ́yìn ìgbà díẹ̀ lóṣù náà, ìjọba ṣètò ìdánilẹ́kọ̀ọ́ ní olú ìlú wọn. Nǹkan bí ọkùnrin 25 wá fún ìdánilẹ́kọ̀ọ́ náà. Ẹ̀yà Liwi rán Jonah àti àwọn mẹ́ta mìíràn. Àwọn ọkùnrin 5 láti ẹ̀yà Òkì jókòó nínú yàrá náà. Olùṣọ́ àgùntàn Bozo jẹ́ ọ̀kan lára wọn.
7: A dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ wá papọ̀ fún ìdánilẹ́kọ̀ọ́ yìí lórí ṣíṣe iṣẹ́ àgbẹ̀ lọ́nà tó dára sí i. Èyí yóò mú owó wọlé sí i fún ìlú wa gbogbo. Ṣé gbogbo wa là ń fi ọkàn bá mi lọ bí?
0: Àwọn Liwi àti Òkì jókòó jìnà sí ara wọn. Wọn kò sì bá ara wọn sọ̀rọ̀. Wọ́n ń wo ara wọn yíká inú yàrá. Lẹ́yìn ọjọ́ méjì ìdánilẹ́kọ̀ọ́, wọ́n pín àwọn ọkùnrin náà sí ìgbìmọ̀ ẹlẹ́ni 4-4. Sí ìyàlẹ́nu rẹ̀, Jonah rí pé òun àti olùṣọ́ àgùntàn Bozo wà nínú ìgbìmọ̀ kan náà. Ní gbogbo ọjọ́ ayé wọn, Jonah àti Bozo kò rò pé ẹnìkan láti inú ẹ̀yà kejì lè jẹ́ Kristẹni gidi. Ṣùgbọ́n bí wọ́n ṣe jọ ń ṣiṣẹ́ papọ̀, tí wọ́n sì mọ ara wọn, Jonah àti Bozo kò lè ṣe òtítọ́ rẹ̀ pé àwọn méjèèjì jẹ́ Kristẹni gidi. Ó sì wá yà wọ́n lẹ́nu láti rí pé ọ̀pọ̀lọpọ̀ ohun tí àwọn ti gbàgbọ́ tẹ́lẹ̀ kìí ṣe òtítọ́ rárá.
8: Ǹjẹ́ àwọn Líwì a máa jẹ àwọn àgbàlagbà nígbà tí wọ́n bá ti dàgbà jù láti ṣiṣẹ́?
9: Rárá o, ṣùgbọ́n ṣé òótọ́ ni pé àwọn òkè a máa lọ sùn pẹ̀lú ọkọ wọn lọ́wọ́?
8: Rádaràdá rédèrèdè, ǹjẹ́ ìwọ tilẹ̀ gbà yẹn gbọ́ bí?
0: Ní ìrọ̀lẹ́ ọjọ́ tó gbẹ̀yìn, àwọn ọkùnrin méjì yìí jókòó papọ̀ ní ìta. Àwọn ìràwọ̀ tan ìmọ́lẹ̀ sí ojú ọ̀run lókè orílẹ̀-èdè dáradára wọn, ilẹ̀ tí ogun ọlọ́jọ́ pípẹ́ ti fàyà.
10: Olùṣọ́ àgùntàn, Bozun, ǹjẹ́ o jẹ́ mọ̀ pé mo fẹ́ pa àwọn òkí nítorí tí wọ́n pa bàbá bàbá mi? Ṣùgbọ́n báyìí n kò fẹ́ gbẹ̀san mọ́. Ṣé ni mo ṣáà máa ń rántí ẹsẹ̀ bíbélì tó wí pé tèmi ni ẹ̀san, ni Olúwa wí? Olùṣọ́ àgùntàn, nǹkan kan nínú mi ti yí padà, kódà orí fífọ́ tí mo máa ń ní ti lọ.
8: Mo mọ ohun tí o ní lọ́kàn, èmi pàápàá ọkàn mi máa ti yí padà.
10: Bóyá a lè dúró gẹ́gẹ́ bí alárinà láti mú kí àwọn ènìyàn wá wà papọ̀.
8: Òye tó dára gbáà nìyẹn.
0: Jonah àti Bozo padà lọ sílé, wọ́n sì sọ fún gbogbo ènìyàn nípa bí àwọn ènìyàn tí wọ́n ti jẹ́ ọ̀tarí ṣe lè padà di ọ̀rẹ́.
11: Kí ni Bíbélì kọ́ wa nípa èdè àìyedè láàrin ẹ̀yà kan sí òmíràn?

0: music, and special appearances from your favorite celebrities. Come make memories, have fun, and taste Indomie your way. In Ibadan on the 26th of September, Ibadan Stadium, Liberty Ring Road, Adama Simba. Register now at indomie.ng. Taste
1: nutrition, good for you.
2: Okay, Ibadan Lembo, Lori Splash, 105.5 FM.
3: Mogi kaabo pada sori eto oke Ibadan ni ikani omoluabi Splash 105.5 FM ati bi gbogbo te ba tin wo wa temilade aloko loruko mi lekan si teyin ba se ndarapo mo wa loni lori eto oke Ibadan alejo ni loni na ni won je omo bibi ilu Ibadan ti won si ti ko ipa ribiribi si idagbasoke ile Ibadan oloselu ni won eni to meto ohun ni won ta ba soro nipa eto ilu ta ba soro nipa idagbasoke ilu ta ba nsoro nipa ka se abojutu eyan awon ti won wa ni ipo agbara awon ti won wa ni ipo lati to ilu ka se amojuto won to si fi je wipe oju oni ti won bako na ni won ti sise ni awon eka eleyi ti ko se foworo seyin papa julo ipo to je ti amojuto loni yi inu mi dun lati ki oga wa kaabo sori eto oke Ibadan oruko won na ni Olatunji Kunle James Gbolarumi Akinyele won se ni pe awon ni wo sugbon awon mo won si KTJ abi mo paro ni
4: e se olotu ki n ba fi ti ori kikun ni ran ti fun yin lori akanji akanji
3: awon akanji si mo le
4: adupe lowo Olorun e se olotu gbo awon tan gbo wa nile mo ki wa pe ko asiko yi aku afomo ni yan se aku ilu ayo ati idunu Olorun ati ori ofe ati aseyori lo je tenkan kan lode wa gbo en to gbo wa ni kan ni Splash FM 105.5 FM mo ki wa ko asiko yi mo ki awon Olorun button awon amugbalegbe kaakin kaakin ati baba wa baba wa oloye ile Ibadan agba oye baba mo kabiyesi mo ki emi yogo fun wa o ku afomo ni yan se ese ku se ribiribi ti ile se yin gbe se ese lotu
3: ese nko bakan na alejo wa ni won je oludije dupo gomina labe egbe oselu ta mo si ADP
4: Action Democratic Party ADP
3: ADB Action Democratic Party
4: ẹgbẹ́ oníwèé onímọ̀
3: ìmọ̀lẹ́yìnfẹ́ wa fún
4: wa ìmọ̀ lórí gbogbo àti bá ṣe tó nǹkan náà ni ìtumọ̀ ìwé tẹ́rí lórí ẹgbẹ́ àmì ẹgbẹ́ ADB yẹn bí wọ́n ṣe tó pé ìmọ̀ lórí ètò eléyìí lórí eléyìí lórí eléyìí àti ẹ̀tọ́ bí wọ́n ṣe gbé nǹkan kalẹ̀ nǹkan tí àmì yẹn dúró fún nìyẹn.
3: Ẹ ṣeun gan. Lórí ètò òkè Ìbàdàn mo mọ̀ wípé àwọn ibi tí ó ṣe pàtàkì òun náà ni a mẹ́nuba ṣùgbọ́n ká tó sọ̀rọ̀ nípa òṣèlú ẹ jẹ́ kí a mọ ẹni tí ọ̀gbẹ́ni Olatunji Kunle James Gbolarumi Akinyele jẹ́ gangan. Ṣé ìdílé Akinyele lẹ ti wá?
4: Ìdílé Olatunji bàbá mi ni Peter Agbini sílẹ̀ ní bàbá Kọ́lọ́mbà mi fẹ̀ràn pé bàbá mi Peter Akintayo Olatunji àti màmá mi Victoria Mope, Sariya Mope, Olatunji. Ìdílé bàbá mi ni ilé kejì ní Diaro ìlú Ìbàdàn. Àwa láti ilé agboolé kan tó ń pè ní agboolé Lajumoke lọ́jà Àbá. Ìní kejì ti sẹ̀. Àwọn bàbá kejì tẹ́ bá ka ìwé ìtàn Ìbàdàn ní bóyá bí owó ojú ewé karùn-ún ó kọ́ bàbá tó bí ní ọmọ kejì. Ó wà níbẹ̀ bí àwọn jagunjagun tó ń jọ tẹ̀lú Ìbàdàn yìí dó. Ọmọ bíbí ìlú Ìbàdàn ni mí nílé ìyá àti nílé bàbá. Ilé kejì ní Diaro ni ti bàbá mo sọ tẹ bá dé Diaro ilé kejì òpè méjì ilé ọmọ kejì ọmọ ìyọ jàgbé ọmọ agbótó mọgbótọfẹ ọmọ ìmọ̀ràn ẹnìkan ọjọ́ bọ̀rọ̀ mọ̀tẹ́ni ká bá gba asán ló já sí èmi lọmọ ẹmí ọyọ jàgbé yọ èmi lọmọ ìmọ̀ mi máa ń kì mí nìkan wá ní èmi lọmọ ọ̀bánisọ̀fẹ́ wa rán ni. Ọbánisùnfẹ́ wa rán ni.
3: Kí ló dé ọbánisùnfẹ́ wa rán ni.
4: Èmi lọmọ Arẹ̀sàdúdú lẹ́gbàá ìdúpọ̀ àlàbúrò. Èmi lọmọ ọmọ kejì ní Diaro nílùú Ìbàdàn. Nílé ìyá ilé ọlọ́ya ni kò jìnnà síra wọn náà bí ìgbà tí èèyàn kà fo títì.
3: Bàbá
4: òrìjìnà tí wọ́n fi ń fẹ́ máa mi. sari ya mo pe ko ya mi si ko lo ko lo ndele fun baba mo ya mi si wa laye won je ko atole
3: o
4: se je amolati gbegbe ati yedu
3: mo ba yin yo
4: awon ti pe bi omo ogorin le meje odun bayi
3: 87
4: ni mama mi ni omo le oloya ni di arun na ni
3: ile
4: are san ile are ti mo kori ki ele kan o ni le ya baba mi mo smo kra mi lo ma re sa mo lo si ilewe primary school ni Wesley College Practicing School ile kuro ni Ibadan awon pe ni ile kuro won lo ti pe gba tara University of Lagos I'm from Pam Canada Avenue ni Ibadan o di kan ni ogbe ni yes wa mo banada da ni ogbe ni jagbo jire kuro ile kuro lo ile kuro ni o ile kuro ni ilu Ibadan ni mo ti se kekere dagba bẹ́ẹ̀ náà dẹ̀ nígbà tí mo kúrò ní Wesley College Practicing School mo kúrò ní mo wọ Wesley ní 1974 abimi ní ọdún 1968 August 31 1968
3: ẹsẹ̀ jẹ́ kí n pẹ̀ kú àyájọ́ ẹbí
4: ẹ ṣe wo dúpẹ́ 1968 ó jẹ́ ọgọ́tadínméjì báyìí ọgọ́tadínméjì báyìí 1968 ni mo rọ ní abimi
3: ó súnmọ́
4: náà nù àìnípẹ́ gbọ́gbọ́gbọ́ta ọgọ́ta ń kọlẹ̀ kò bí ẹ báyìí náà ni gbà tí mo kúrò ní Wesley 1979 ọdún márùn ni mo lò mo lò rẹ ọfẹ bàbá mi tí mo sọ fún wọn ti di olóògbé àwọn ni wọn jẹ tíṣà so ọmọ tíṣà gbọdọ mọmọwé dandan ni owó orí jẹ ni ọrọ ìwé kíkà fún tíṣà so mo wọ secondary school ní ọdún márùn tí mo lò ní primary school mo lò ọdún márùn so 1979 mo lò ọfẹ àti ṣe common entrance wọ CAC grammar school akwẹ school yẹn ni ìbàdàn Christ Apostle grammar school gangan lórúkọ iléèwé yẹn ṣùgbọn ọpọlọpọ mọ sí CAC grammar school fẹláwọn CAC. Ni wọn dá skul yẹn sílẹ so ibẹ ni mo ti ṣe iléèwé secondary school ti oníwe márùn nígbà tí mo kó mbẹ mo lọ sí oníwe ìlépele kejì kan tá n pè ní chelsea higher school certificate ní a levels ní wayek levels ní ibadan grammar school wọn máa ń sọ fún àwọn yẹn pé àwọn iléèwé tí mo lọ àwọn iléèwé.

0: ka ìmọ̀ jùlọ ní geography and planning. Ìgbà tí mo ṣe levels yẹn ọdún mẹ́ta péré ni mo máa lò ó ní mo ṣe àṣeyọrí àṣeyege ní levels ní HSC mi Ibadan Grammar School. Mo wá lọ sí olú ọdún mẹ́ta ní University of Lagos 1988 to 1991. Ẹ rí pé ọdún bíi kọ̀ọ̀kan wà láàrin àwọn àgbáyé ni mo kọ́ iṣẹ́ ọwọ́, mo kọ́ printing, mo kọ́ iṣẹ́ ọwọ́ lọ́dọ̀ ọ̀nkú mi tí mo gbé lọ́dọ̀ wọn Lẹ́kọ̀ọ́, ọ̀nkú Samuel Alabi, ọmọ ilé lọ́ya làwọn náà, ìyẹn náà tẹ̀lé, àwọn náà jẹ́ bí ẹni kẹta sí màmá mi, àwọn náà kọ́ mi níṣẹ́ printing, àwọn náà wà láyé báyìí, mo mọ̀ ń pa printing dáadáa. Ibẹ̀ mo ti mọ̀ yí pé màá ní nǹkan tí ó ṣe mọ́ jẹ mọ́ ṣẹ́ ìròyìn. Ìgbà yẹn mo ti mọ̀ ti láti kékeré torí ìgbà tí mo wà ní school tí mo wà ní CAC Grammar School, ilé ìwé yẹn jẹ́ níbi kan tí Ọlọ́run kẹwàá gan pé a ní library tó dáa gan, ilé yàrá kàwé dáa, yàrá tí èèyàn tún máa tún wá lọ kàwé personally tí wàá ti lọ. Kò sí ìbú fẹ́ sọ pé gbogbo tí mo kà ní secondary school yẹn ó ti jẹ́ kí ojú mi ó là sí ìjọ wájú nípa ìròyìn. Àti kàwé awolowo Kwame Nkrumah, Indira Gandhi, gbogbo ẹ̀ ló wà ní secondary school láyé ìgbà yẹn àti ní gbogbo ẹ̀ ń bẹ̀. Nígbà yẹn kí wọ́n tún wá di pé mo wá gba wọn jáde, mo ṣiṣẹ́ díẹ̀ kí n tó wá lọ sí ilé ìwé gíga àpapọ̀ ti ìlú Ìbàdàn dé báyìí. Ni mo tún wá gboyè Masters in Business Administration, mo ṣe MBA ní University of Ibadan ní 2007-2009 ni mo fi ṣe, ni mo fi wá fi bí tí mo parí tí mo wá fi àdágbà ìwé
1: rẹ̀ àwa ń ẹ̀kọ́ òkín parí fún àwa kò kí n pin
0: ẹ̀kọ́ ṣẹ́ several seminars certifications in several projects and programs ìyẹn náà tún wá bẹ̀rẹ̀ pé títà lè máa kà
1: tó sì tún tẹ̀síwájú ẹ ṣeun gan. Ṣùgbọ́n ẹ jẹ́ ká wo ìgbà kékeré yín, gbogbo àwọn agbègbè tẹ gbé yìí, bẹ ṣe ń dàgbà níbẹ̀, kí ni àwọn nǹkan tí ìbágbépọ̀ yìí tó ń kọ yín nípa ìlú Ìbàdàn gangan?
0: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé bíyìn ò tiẹ̀ ní orí ọ̀fẹ́ àti sọ pé ibi tí báyìí lọ́lọ́run ọ̀dà mi sí torí nǹkan mẹ́ta lẹ̀ ní orí ọ̀fẹ́ àti sọ pé báyìí lẹ̀ ṣe fẹ́ Ọlọ́run ni mo máa ibi àwọn tó bíyàn, ibi tí wọ́n bíyàn sí àti ìlú tí wọ́n forí rẹ sọ pé ọmọ olùbá yẹn ni ọ́, ibi tí èèyàn ó sì sùn sí, àwọn nǹkan mẹ́ta yẹn kò sí èèyàn tó ní sọ pé báyìí Ọlọ́run mo yẹ fẹ́ rí pé Ọlọ́run ni ó ṣe bẹ́ẹ̀. Ọlọ́run kà mí yẹ pé abínibí sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lórílẹ̀-èdè Nàìjíríà ní Áfíríkà, ọmọ Áfíríkà ni mí, ọmọ ìlú Nàìjíríà nínú Áfíríkà ni mí, ọmọ Ọ̀yọ́ State nípínlẹ̀ Ọ̀yọ́ State ni mí, wàá bí mi jẹ́ ọmọ ìlú Ìbàdàn. Lé ti ìgboro South East ni mo ọdẹ arú bọ́ sí nídìí arú tàbí mi sí àti wẹ́sì ìlú Kúrọ̀yẹ náà, gbogbo school tí mo lọ yẹn inú South East ló wà. Kò wá sọ̀mọ̀ bàdà tí kì í lóko tí ò nílé tí ò ní lóko, nídìí bàbá mi ọmọ Olúyọ̀ local government ni mí, Olúyọ̀ local government, abúlé kan wà tán ń pè ní Apadi, olódi bí Apadi inú ọ̀pọ̀ ibẹ̀ yẹn ni abúlé bàbá mi ti
1: Apadi
0: ni
1: ìjọba
0: ìbílẹ̀ olúwẹ̀ bẹ́ẹ̀ ni Apadi olódi bí Apadi, wọ́n jọ súnmọ́ra wọn olódi yẹn súnmọ́ Apadi yẹn. So Apadi la máa fi júwe oko wa, so ọmọ àdúgbò yẹn ni bàbá mi. Ní ti ìdí ìyá àkànrán mo rántí pé nígbà mo wà ní kéré abà kan náà ń pè ní abà mọ́yẹ̀ ni abà ìyá màmá mi ọ̀dọ̀ màmá mo kọ́kọ́ gbé ní ti ẹ̀hán lajú sáyé ẹ̀hán tó bá bímọ létí ètè ìyá bóyá bí ọdún mẹ́ta ni ó tún mọ̀ pé òun náà wà ẹ̀mí náà máa wà ibì kan máa tán ń pè ní ayé ó tún wá máa dàgbà díẹ̀ díẹ̀ kó náà tó wá máa. So mo ráàrí sá pé bí ọmọ ọdún sí mẹ́ta sí mẹ́rin mo wà lọ́dọ̀ màmá ní abà mọ́yẹ̀. So mo gbóko mo gbélé, so ó jẹ́ kí n lè mọ wípé ìgbé ayé ẹ̀dá Ọlọ́run ti máa ń mọ̀ ọ́. Èkejì, èèyàn sì máa ń rìnrìn àjò tó yẹ pé ó rìn káàkiri káàkiri káàkiri. Kó jẹ́ lẹ́nu ọjọ́ mẹ́ta gan mo padà lọ sóko mọ́yẹ̀ yẹn pé mo sì rántí pé oko yìí mo gbé kékeré lọ́nà àkànrán bẹ̀rẹ̀ nìkan tó dé àkànrán gangan àkànrán lẹ́ti kan mọ́yẹ̀ lẹ́gbẹ̀ẹ́ owó òsì báyìí. Àdúgbò mi tí mo gbé ní Elékùrọ̀ nídìí arú ń bàdàn, mo máa fẹ́ràn àdúgbò yẹn o. Ìfẹ́ wà láàrin àwa tá a jọ ń gbé, gbogbo àwa tá a jọ ṣe dáta jọ ṣe kékeré dàgbà a sì tún súnmọ́ ara wa ti àsìkò tí mo bá yín sọ yìí. Àdúgbò yẹn lèmi àti àwọn ọ̀rẹ́ mi tí a jọ dàgbà àtijọ́ àwọn tó lámìlaka sì wà láàrin wa tá a máa tí mo lè dárúkọ wọn àtijọ́ ń ṣe àtijọ́ láṣepọ̀ tó ń ṣe. Ọ̀gá wa kan tó jẹ́ adarí àwọn oníròyìn nípínlẹ̀ Ọ̀yọ́ ń bì báyìí, à ń pè ní Kùrọ̀ Kùrọ̀, ọmọ ilé Kùrọ̀ ni wọ́n fi ń pè ní Kùrọ̀, tí wọ́n fi ń pè ní Kùrọ̀ lẹ́gbẹ́ lónìí. Ọ̀gá mi ọmọ bíi àbí àtàtà wọ́n ṣiṣẹ́ ní Nigerian Tribune. So ajo ni benga padotun ajo sa lajosepo ore mi oloye dotun sanusi ilaji in fact oda oyin wa fe ma wura won lokan bayi ni bata wa kekere ajo se kekere mutale bi ojo adebayo
1: san
0: ajo se ka kasin barama si kejuri ajo se kekere na ni Dr. Bamidele Funke Bamidele buwa ajo se kekere ni apo ba won ka kere pa so kasin ba di kon bi gbogbo apo bi odun sanusi gbogbo apo be ta ajo se kekere ti olohun ti je pe olohun o pa kankan wa as it to wa laye wa laye so as kwa igba ta wa kekere yen a ma nife ara wa po a ma jo rin ka kire ajo a ma rin lati gbogbo Wednesday le kuro yen de CS Grammar School a wi wo moto lo school a rin lo ni rin bo o jo do ma igba Grammar School lati Wednesday le kuro yen lati ma rin lo imo re bi kan Funke Fale ti wa la wa ni England se a wo gbo ta re ki to ma pa ise computer kankan ni se ati accounting ni ohun si e ajo re ati kumi kumi e mo ti ogbe nikan kumi elami laideraji doctor laideraji won ti e ti medical doctor America se apo beye ajo re ka kiri arin lo school ni bo ni won fun wa lowo moto a fese re gbe a fese sare owo yin a fi ra we ni owo ta fi owo moto yen ta mi ta fi fowo ira moto e jasco pa won bi kan ta ra e te ba ni ke mo duro gba ti won to fun yin lowo nle yo pe la fi mo fi ti owo yen ra emi wa fun da wa a feran we pupo akawe olorun si je ki alaluyo ni ni lagbaye kaakiri kaakiri beyen lapo
1: adupe ah sugbon se ba ni ke wa wo lati igba iwe yin mo mo pe aye pada ti de ba ilu Ibadan gidi kan ah oju igba kekere te fi wo Ibadan awon nkan te gbadun nigba te nda igba sasiko yi aye pada ti de ba gbogbo gidi kan ah te ba wa ni ke wo lati igba na titi di oni yi akile le so wi pe o ti se anfani fun ilu Ibadan ati awon nkan te ro pe ilu Ibadan ti padanu
0: bo ti be je pe aye pada ti an so yi opoloko re ni odun wa ni mo ko ti yi pada tori laye igba ta an so yi television o saba apo e ri pa wa mo kekeke ile awon baba to ba ni television gbogbo ko ale elomi omo mi o sun sinu yara ni baba dale ti won ba na we wa lo pe baba lapaja wa o kan wa gbe omo won o ori so sile yara pa lo baba lagbaja to ti wa wo television o ife wa laarin alajogbe e to di wahala to je pe o jeje se je nkan to common se ko tin to njo be nipa ta wa wa kekere nigba ta ba ti di asiko leya awa ta je christiani a lo si ile awon muslim a jeran odun a jeran leya ko si mo jeran le lagbaja o mo jeran lagbaja le latamedo ko si nkan to njo be nigba yen awon nkan ti apadanu to po gangan ni se pe ajo mo se po atajo mo gbore niye agbagbepo to lami laka domo olowo mo yato so matalika ku ile iwe kan na gbogbo ajo lo ko si to nje private school aye igba ta wa n lo se primary school and secondary school boya bi meje meta lo wa mo lewa ina alafia ati awon boya bi school meji yen lo fe je private school se pe majority of us gbogbo opoloko wa se ile iwe kan na ajo lo aye lo mo bodija wa si CS Grammar School ero ma awon ore mi kan ade awon ade itan ade baba won ade itan motors you know won ba to won fi bi won si school
1: already
0: ni gbogbo wa a tun lo odo won a jo lo sodun Christmas le won ni won kosi iyan kankan ni posi awon ti awon oluko osi iyan mo kankan ni posi gba awon oluko wa ngba yen olorun ba fi awon to ti lo ti won ko wa baba temi ti lo re si mi bayi apita kula latunji mo le daruko go pictures to class from lat primary 1 to primary 5 nba ni mo ka won pa ya kayode mama mrs kayode lo ko primary 1 mi ku je bola won si wa laye
1: ya ye buru ni
0: awon ya dada ni ya kayode gbogbo tisa to lohun
1: no ko se pe buru pe ni iwa ikan
0: awon de awano gbag awano derun awon je awon tisa ni ba polo pe awon tisa ta an so yi ise be wu mi wa laye bayi Baki fe ngwani primary 3 is that the room primary 5 baba da re ti lo re simi awon na call primary 5 awon baba kunle baba gbaje won baba principal headmaster wan gbaye baba adepoju oh ah baba to le ti mo na wa dada gbaye ah olorun mama ti ruko baba headmaster wan gbaye won ma baba yen ibi ti o fun won legbare o de o meji o ikameji ni egba won o kan o si gbodo pe dilewe a so ri o gbodo doti
1: Wow,
0: I want this. Nigbo gba yen. Gbogbo tan pada mo bo na ni mi o. Igba yen ta ba wa ni lewe. Gbogbo koríko léwe la máa gbé a ní ibi ta máa ń rìn kọjá tó o gbọdọ kọjá abẹ o gbọdọ kọjá orí lọn gbogbo àwọn kan bẹyẹ ní CSC grammar school one of the àwọn iléèwé tó lárú.
1: Ṣùgbọ́n kí la lè sọ pé
0: báyọ̀ ti rí
1: tó jẹ́ àǹfààní.
0: Àǹfààní
1: ni aṣáàrí pé dàgbàsókè wa.
0: Dàgbàsókè wa o. Dàgbàsókè wa o. Ìyá wa
1: kí ló jẹ́rè fún
0: wa. Àwọn èrè wa ni pé gbogbo ohun tí mo kà á lẹ̀yìn ò wá sọnù. Àwa ò sọnù. Àwọn kan nu wa ti wọ́n dipò ọlá mú. Tó jẹ́ pé àwọn ẹ̀kọ́ tí wọ́n ti kọ́ ní kékeré yẹn ló ń gáìdì wọn ló ń ràn wọ́n lọ́wọ́ láti fi máa hùwà láwùjọ. Tán wa ti jẹ́ ìkà láwùjọ nísìnyí. Ọ̀pọ̀lọpọ̀ ti gbolóyè Ìbàdàn láàrin wa tí wọ́n sì ń ṣe dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ ti nílé iṣẹ́. Èmi nílé iṣẹ́ lọ́lọ́gbà nílé iṣẹ́ tán ti ń ṣe àga fọ́nítsọ̀ kọ̀ọ̀kọ̀ ni. Ọ̀pọ̀lọpọ̀ náà nílé iṣẹ́ ròyìn ọ̀pọ̀lọpọ̀ ẹnjìnà dọ̀tun Sanusi ní ilé ìfàájì àti ilé so àti gbogbo ń ta tí a kọ́ ní kékeré yẹn ó ti wá jẹ́ ká ìlú àwa wò pé ìlú wa tún gbọ́dọ̀ gbòòrò sí i ó tún gbọ́dọ̀ da sí kó tún gbòòwò ju bó ṣe wáyé lọ. Ẹ̀jìnà Ṣèyí Mákindé àjọ ṣe kékeré náà ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn kàwé àjọ lọ sí Nurse of the Gods náà ni àwọn gbà tá a wà ní CS Grammar School àwọn wà ní Bishop Fibre Academy you know aláwọn ọ̀rẹ́ tàjọ ṣe kékeré ayọ̀ dẹ́tẹ̀lẹ̀ jẹ́ ẹ̀rẹ́tẹ̀lẹ̀ àwọn èèyàn mọ wọn máa ṣe gbé inú ìwé
1: ìgbìwé
0: so wọn ni wọn àjọ ṣe kékeré àjọ dàgbà àwọn tán máa ń kó wa káàkiri yẹn ọmọ bàbá bọ̀dé àmọ̀ Mr. Gbadé àmọ̀ àwọn náà máa ń kó wa káàkiri tá a máa jọ àjọ ń ṣe Literary and Debating Society àjọ lọ ṣe oríṣiríṣi ìnú ìfẹ́ yẹn máa pọ̀ ńgbà yẹn ṣùgbọ́n bó àwọn yẹn náà ṣe ó ṣì àwọn ẹ̀kọ́ tí ó yẹ ká dá padà sí ẹ̀dọ̀ àwọn wọn kọ́ wa bá ṣe ń gbin nǹkan wọn kọ́ wa bá ṣe ń sọ̀rọ̀ ajé èmi tí mo ń bá yín sọ̀rọ̀ yìí títí tí mo fi pọnmọ ọdún 16 mo ń bá màmá mi ta ọjà tí màá ṣe gbé ọjà lè rí secondary school tí ojú òsì ní tì mí tí màá bá wọn kiri ọjà bàbá wọn kiri aṣọ màmá mi ń kiri aṣọ a tún máa ń dáko àyìnbó gbogbo ń gbá yẹn ni wọn kọ wa ní ọrọ̀ ajé láti kékeré náà ti fi kọ wa ìtẹ́lẹ̀ tá à ń ṣe nísìnyí báyìí kì í ṣe pé àṣẹ kan yí a wọ́n ti kọ́ wa gbogbo yẹn àwọn yẹn ó mú dàgbà sókè bá sí ìlú. Èkejì amọ̀ra wa kò sí nílùú yìí kò sí kọ̀sàsà ní fámìlì tí wọ́n máa sọ pé nílùú Ìbàdàn yàrá kan láti wá àwọn táwọn sọ̀rọ̀ parọ́ o yàrá kan láti wá windo ló yàtọ̀ àtọ̀ windo fèrèsé ló yàtọ̀ àtọ̀ àti yàrá ìyọ́nkálukú ló yàtọ̀ àtọ̀ láyé ìgbà yẹn ìfẹ́ wà láàrin àwọn òbí wa bàbá kò àkànwà ní ilé kúrò ọ̀tán pé bàbá Isa Lawal ọmọ wọn ọ̀rẹ́ mi ní láàrin Lawal àtàwọn ọmọ wọn tí wọ́n jọ ṣètò gbogbo wọn lájọ ṣe kékeré ṣe rí àwọn ọmọ wọn wà lamẹ́ríkà tán bá ti gbọ́ pọ́ ọmọ Ìbàdàn ní lágbájá ó ti tán o àwọn bàbá yẹn àwọn bàbá olóògbé Ajimobi bàbá tiwọn náà àti bàbá tí mo dárúkọ yìí wọn jọ jọ rẹ so àwọn bàbá tí wọn kiri sáwọn bàbá yẹn ṣùgbọ́n ẹ rí i pé nígbà yẹn tó bá kù Ìbàdàn tó bá lọ ṣiṣẹ́ níbì kan tó bá kàn ti gbọ́ pọ́ ọmọ Ìbàdàn ni ọ́ ó ti tán àti kan má gbọ́ pọ́ ọmọ Ìbàdàn ni ọ́ so a ní ìfẹ́ yẹn àwọn yẹn jẹ́ kí ọrọ̀ ajé ìlú Ìbàdàn kò tún gbòkè lámìláka bẹ́ẹ̀ náà dẹ̀ ni tẹ bá ti gbọ́ ṣe rí iléèwé tí mo lọ tí mo kọ́ ST College Practices School yẹn àwọn náà ní irú àrí irú nǹkan bẹ́ẹ̀ yẹn CS Grammar School Ìbàdàn Grammar School tó bá ti gbọ́ pọ̀ Government College Ìbàdàn tó bá ti gbọ́ pọ̀ ọmọ Government College ní Ìbàdàn ó ti tán ó ti sorí rẹ tó bá fẹ́ ìyẹn jẹ́ kí ìbò lọ síwájú ká wá jẹ́ ká tún wá mú lọ́kùnkúndùn sí dáadáa báyìí lókù torí ó kù díẹ̀ káàtó lẹ́nujọ́ mẹ́ta láàrin àwọn tí wọ́n ń jẹ́ bàbá fún wa ní ìsìn ìrànlọ́wọ́ táwọn rí yẹn táwa náà tún enjoy ó dàbí pé mo fẹ́ kí àwọn tá a jọ jẹ́ contemporaries ká jọ ní a máa ràn wá lọ́wọ́
1: ká máa nawọ́ ọjà rẹ̀
0: tó o bá ṣe dáadáa sẹ́nìkan lónìí o ṣe fún rẹ̀ yẹn ni o ṣe fún rẹ̀ fọ́jọ́ iwájú rẹ̀ ṣe fún rẹ̀ fáwọn ọmọ rẹ̀ ṣe fún rẹ̀ fáwọn tí ìwọ náà tí ó dàgbà bá omi ọwà àwọn nǹkan yẹn ni ó dàbí pé a kárà máa sì kí ẹ mọ ó sì jẹ kó ó sì máa fa ìfàsẹ́yìn fún àwùjọ ni.
1: ẹ ṣeun gan inú mi dùn wípé ẹ mú àtìgbà ìwé yín ẹ bá wa sopọ̀ mọ́ ọjọ́ iwájú ilẹ̀ Ìbàdàn gẹ́gẹ́ bí àwòkọ́ṣe fún àwọn tó ń bọ̀ lẹ́yìn adúpẹ́ púpọ̀ ẹ̀yin ara alẹ́ tẹ bá ṣẹ̀ darapọ̀ mọ́ wa lónìí lórí ètò òkè Ìbàdàn àlejò mi àwọn náà ni ọ̀gbẹ́ni Ọlátúnjì Kúnlé James Bọ́lárùmí Akinyele Akanji wọ́n ní Akanji sí o àwọn náà sì ni olùdíje dupò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ ẹgbẹ́ òṣèlú tàmí sí Action Democratic Party bákan náà ni wọ́n ti fìgbà kan rí je oluranlowo pataki fun olugbe gomina Abiola Ajimobi lori iroyin ati ibara ilu soro sugbon mo mo ke ti ma ni ka ma soro lepa ilu Ibadan eto yi gan a le sotan sugbon ibi ti a nlo o po tori gege bi e se je eyan kan to ti ni orisirisi iriri lateyin wa se ka so lati Wesley College ni lati CAC ni titi de Unilag titi de a university ti leba sugbo gbe be lo university of Ibadan e pe Unilag le wa
0: lo po nbe ipele o wu mi ki n bere University of Ibadan if I lo reform mi ni jam form yi ati mo so yi University of Ibadan mo ko feel sugbon 8 points ni mo ni ni A levels mo wa se dada nunu geography gan e ni mo ni ni geography sugbon economics lo wu mi lati ko wo ka mo papa ka economics na leta o mi mo so le ba MBA ti mo se under mi University of Ibadan under Department of Economics lo wa so but yeah yen it should not be admission si oni pele kewa 10 points fun
1: UI
0: mi ni UI fun economics ni year yen o le ti fe late ni mo se ni gboya ba lo ba won ni geography department University of Ibadan o wa dun mi pe njo ti mo akole wa nu aye na nu ni agbeda ori mo sa won ire kan University of Lagos mi o le gba ki te ko mo le University of Lagos ya won ti mo fe loni is most mo la sunji she is a researcher in my heart o mo se gbe nu we on je won result e o ma te bi ko ma ta ni o ba je won result e ba result yo me yi ta ni mo fun yin ni counseling la advice se bi geography lo ti ni 8.5 point wo lo ba je number 1 ti mi ba gba wole geography ni ya ta so yi sugba na ni mo send the list admission mi lo si jam final list dem ye o si ti mo le se mo duro je won go boya mo le ra gbonda si oro re o ba ku ore won ni University of Lagos my baba yen call ma won fere ko won ko ronke won professor kunle adegola asore baba mi ni college Saint Luke's ni Ibadan na ni awon je junior si baba mi ni Saint Luke's Ibadan san ba pe kunle bawo ni e so se ni space fun omo mi o ti domo re lo je se awon mi kan ba yo se dada o ni 5 points o geography nkan ko so le ba mi gba se ti close se ba yin be mo lo sa se won ni ka ma mo lo ka ma mo
1: ka ma porogun
0: olorun ba fi phone le olorun bo se oya baleta ma lo si University of Lagos ife tan so ngba yen ni bi se pe lo ko si pe geography University of Lagos 6 points ni mo ni 8 points mo qualify
1: wow
0: University of Ibadan 6 points ni mo qualify mo se wo okay ba to ba ti le wa to the UCU ya ngba yen ya ma lo se ko ba se wo University of Lagos ni e mo pada wa se MBA ni University of Ibadan tori
1: Wọ́n
0: bọ̀rọ̀ tí wọ́n fẹ́ lọ sí UI. UI ń fọ́ fi Ibadan.
1: Àbí ibi tí sọ́mọ́ ti ti
0: bẹ̀rẹ̀. Adúpẹ́ lọ́wọ́ náà.
1: Ìyá ẹ̀kú
0: ṣe. Àwọn mi náà lọ sí University of Ibadan. Àfọ́sọ́tà rẹ̀ vet medicine ní University of Ibadan. Àwọn méjì àwọn mẹ́ta yòókù tó lọ́n ṣe fún mi náà, àwọn lọ sí University of Ife. So ife làwọn lọ sí wọn.
1: Ìyá ẹ̀kú ṣe.
0: Ìyá wọn ló ń ṣe ìmọ̀jìnlẹ̀ ní University of Lagos padà torí ẹ wá ti pope bì kan àti pope bẹ̀ máa ń di mìíràn
1: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ mọ̀ pé yẹn a ti mojú lè jágbe
0: gbọ́ Ìbàdàn yìí yà láàrin
1: ẹ ṣeun gan tó a ṣùgbọ́n ẹ jẹ́ ká wá sọ̀rọ̀ nípa àwọn iṣẹ́ ilé ìtẹ́ ti ṣe mí yìí ò ní láǹfààní láti máa kà wọ́n ní ẹyọ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ṣe kọ́ sílẹ̀ ṣùgbọ́n mo mọ̀ pé Academic Press System Specs Nigerian Wire and Cable
0: Ìbàdàn níbí àyín ni wà
1: láwọn ni ó wà Coleman Technical Industries gbogbo àwọn ilé iṣẹ́ yìí tí àwọn olóyìnbó bá pè wọ́n a lè pè wọ́n ní àwọn corporate
0: organizations
1: àwọn àjọ tó yẹ pé àwọn tó yàtọ̀ sí ti ìjọba irú àwọn ìrírí wo òun lè rí níbẹ̀ pàápàá jùlọ tó yẹ pé àwọn ipò alábòjútó òun lè dì mú níbẹ̀ bó o ló ṣe rọrùn fún yín láti mójútó àwọn èèyàn bó o lè ṣe ṣe
0: ṣe rí àkọ́kọ́ kí n kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún oore ọ̀fẹ́ tí mo ní fún àwọn àṣeyọrí ibi tí mo ti kàwé àwọn tó bí mi omoluabi won ti ko wa lati kekere ife omo niyan won ti ko wa lati kekere ki an ma sabosi ki an si lo toko la koyawo gbogbo yan na ti ko wa nibe ta wa wa ni ni ta la ta won to bi awa mo lo si mo le ofi ati ni josin pelu ile josin kan don pe divine lord gospel church ati methodist le kuro then ki to wa sabosi redeem oni ile muslim ni abimesi so gbogbo awon kini e ni mo mo eko bi yan se wa ninu islam ke gbogbo mo fe le tin ba ni te ba ni ma ka ke ke ko ke se fun yin ma ka ko la le alhamdulillah wajan be na dara atun gba jesus sinu aye wa so olohun de fun wa lori ofe pe a mo a ni emi olohun emi olohun emi si olohun se pataki ni te baba nse laye fun ko yen ba ti fi ogun ore aje sowo olohun ko ni sa se danu ko si ni ru si wa wo won tin yan lete omo eni ti wo se ibu ibadan ta tun wa ti mo tun wa wa imu so fun yin o ko alewon akope ba ko ba gba won rin ibadan ibadan ilu ori oke ilu ibukun oluwa ko lo wa se odi ibukun uwo ni le atalejo you know awon rin ibadan ya tawon wa tawon tan ta dagba ta ba lowo won won fi je ko wa pe ibi ba wa nile agbaye obodo se omo won lo abi ko si bi ti mo ise ti mi o si le sile kan le kun pada ko mo tun de o sense specs ni o Academy Press ni Nigeria Wire and Cable Coleman Wire and Cable
1: awon ipo wo le ndimu
0: se lati olosan ipo ni mo le fe pe gba mo fe bere ise degree mo fi wole so ipo organic that's kekere lati gba mo ti wo enu ise ipo organic mo wole pelu management training graduate management training first level of management ni mo fi wole si enu ise so olon de kemi mo papa wa retire as general manager sales and marketing ni tori mo mo ise isa marketing yen olohun fi pe mi gan kataja ka rojo kataja ka pa won so ka kon mi kataja se en ki mo so pe mo n ba ya mi taja kekere mo so ko anything omo
1: ara ya le se ti mu
0: ya omo laje ni mi o awon to ye ti se pe ngba yen mo na ti pe awon yen so pe ko le ba ara nkan won fun mi lowo ki fi ran nkan lowo won tori won ko ti ma ti le ran nkan lowo an bayi won mo atawara barawara ni ile ise jo ile ise ko ma yen mo na ti mo ba won lenu won se 1.6 billion turnover nigba ti mo debe mo lu odun kan pe nkan mi ye a le se 3.6 billion turnover laarin one year
1: ogoko
0: as general manager of marketing so ori of eyan ti wa pe eyan kose akose amose ikini then bi eyan se wa lawujo to comport ara e to tawo yi ori o pe omo lu abi lo ni yi o ti won si le ni ifokan tan pe to ba so pe bayi ni kan ri bo se ma ri niyan
1: ba won yan ma so pe discipline ma wa lawon ile ise to je corporate ju ile ise ijoba lo se lo
0: ko si bi ti ko si discipline ti ko de si ise asa atasha discipline wa ni gbogbo ile ise awon eyan ni tin ba nbe ni mo ba nkan je awon eyan ti won gbe nkan lowo
1: eyan na lo wa ni ti
0: serity corporate yen wa discipline wa to wa nbe ni pe olulu odi fe ko tun le lori en to gbe ise okowo sile pon fe ma taja o fe ma se kom owo gba awon to mose oro pe lagbaja ni mo mo won baba kan ni o e ja sa fi be awon lagbaja ni tọtùrọ ọrọ ìṣàjà máa kó wọn lọ tí ilé ìṣèjọba gbà láàyè kò fẹs wọn kì í ṣe pé kò sí professionalism náà nílé ìṣèjọba o ṣùgbọn ìjọba fàyè lẹpẹ aṣàgbogbo èèyàn iṣẹ náà ọlọ ta bá ti lórí ọfẹ rẹ ó mọ kó mọ ṣé bàbá rẹ jẹ olóṣèlú àbíkan lẹkọ ìlàjà àgbà ìyẹn ọkàrà nǹkan tí ń ba ilé iṣẹ ìjọba jẹ ṣùgbọn nílé iṣẹ àdáni ìwọ tó wà fẹ kí kọmpìnì rẹ kó wó ẹ ń bá mọṣẹ ló gbà síbẹ o so ń là wá ajáǹfààní pé awọ omen today mo fi gbangba sọ sẹ fọwọ sọ àyàfi sẹ ràn ebi kọ mo ń fọwọ sọ ẹran mo ń fọwọ sọ mo ní ọpọ títí pé mo kà á tó bá jẹ tìwé mo kàwé o báyẹ pé ká mọ kan ká mọ ṣe ká mọ ètò àpòmẹtò báyẹ pé ká dẹ lọmọlúàbí ni àwọn ọlọrun kẹyìn lọmọlúàbí o so àwọn nǹkan yẹn rọ mi lọrùn ó jẹ kí n lè bá àwọn iléeṣẹ yẹn ṣiṣẹ kí wọn dẹ ní pé mo ní pàtì bẹẹ so ó jẹ kí n tètè ní promotion tó rapid tó jẹ pé gbà tó dẹ wù mí tó ewé tí mo ṣe ní iṣẹ àdáni náà tó jẹ mí náà dáadáa
1: tẹlẹ ilé
0: kó bá wà yànkì mo ti fẹyìntì
1: ọdún wo
0: ni 2014
1: mo bàbá
0: mo lọ dá tèmi sí mo kọkọ bá olùdámọ̀ràn bí iṣẹ báwọn iṣẹ
1: gẹgẹ
0: bí olùdámọ̀ràn fún mo wọ ní òṣèlú gbòógì ní 2006 gbòógì nìyẹn o torí mo ti ń ṣe òṣèlú kama ban da kama ban da si lati bi 2000 lati bi talati age 11 omodun mokanla da ma ti tele a ma lo yo wo awo lowo ni kini baba ore mi kan dipo fawole engineer fawole baba ti e je senator mo ma lo le won a ma lo won baba a ma ri baba won baba kinjide awon baba ti loye
1: asigba ni lo kan yin tin
0: ko se se bolegi especially bolegi ati owo lowo ah o le ko confirm social so a ma mo wa wa won be lo ma kawe won ma wo ise a wo ko se won so awon kini e je kiyan peter na ba re dagba wa na o de da si ise ilu
1: n
0: to je bo po yo joro boy o do si je lori yen
1: so
0: be so
1: sumo be je
0: iwa mo lu abi yen a dupe lowo olodun je ki ni to bi pe gbogbo mo ti se awon awon oga md mi gan awon eyan fa awon ife saba fe je ki nlo awon eyan si fe saba lo ba awon oga emi manager agba ni won wa ba pe oga need nkan bayi won pe olatunji o fe le yo oju re nikan le yo le fun yan so a dupe lowo olodun o fun wa lore fe ati ba awon eyan se dada ka de wo omo loabi
1: ibi ta nlo na ni sugbon so je ki ran awon ara le leti eni ti alejo wa loni lori eto kibadan je awon na ni ogbeni olatunji kunle ti gbogbo aye mo si ktj awon ni oludije dipo gomina labe egbe oselu ta mo si action democratic party won si tun ti fi gba kan ri je oludamoran pataki fun olugbe gomina abiola ajimobi nipa eto iroyin ati ibara ilu soro ibe gangan oni mo ti fe mu ibere mi eleyi e sise gege bi oludamoran olurolowo pataki special assistant on media and publicity to the late governor Abiola Ajimobi. Agbomi te tin bo o je ti aladani ile ta mo si private bo wa ni sisise ni arin awon to je ti ijoba ki lo ko yin ninu iyato lati sise ni ti aladani ti ti ijoba to so ma je wi pe igba te tun wa fe sise ni ti ijoba yi ni ipele ipele e tun mu nibi to si kere latodo gomina gangan ni bo ni ise na se rohun si ki lawon iyato to wa nbe ki lawon penija te ri bo le se
0: ki fi kun ipele ise ti mo se nile ijemi ijoba mo ku lo mo tun ti se kan lenu le lo yi mo ba senator Yunus Abiodun Akintunde mo ba mi lo drama fun eto taleji ati oroyin pelu awon na soju arin gbogbo ipo Oyo state Oyo Central emi ni mo se SA media pelu won so awon experience yi je ki ri arisa ijoba o te je pe awon yo mo bere pe advanced capacity la won se yen ma gbon won niyanju e je arin bayi e je se bayi o
1: e supe e gbon loye o e gbon loselu ni yanju gbogbo awon ati ma
0: se advisor na best capacity na gbogbo assistant advice gbogbo abai e ma ma ran lowo oluran lowo
1: pataki fi ti agbo ni na o se ni
0: dara o ti boya to ayi ba gba mi ka tun peko bi mo se mo baba Ajimobi baba mi lo lo re simi won lo re simi won do logbe won lo re simi won a wa se da inawo oku baba ni baba la madishina je oga fun mt o fe anti tele Mrs. Oyedira gbe mi so lo Oyedira o fe de kin chegun yediran tawon je former chairman of Igbada local government like baba lam awon wa baba lam era we se nawo ku ba na ni o mo ba aro jo ta ba se tawon se nawo ku yen baba Ajimobi lo ki baba lam ni so wa ni e ba de mo baba Ajimobi dada won ma dress dada so yo la olorun se se o ma dress dada o be mo ni mo tin lo won ti won moto dajo ma won moto temi pe ki driver ko drive pelu ta le mo lo nawo kan ni dajo bibe bi baba Ajimobi se wa si ni ibi lawo ku baba mi ni e se ri rin ajo da laye olorun ti mo olorun da ti ko sile relationship e la build up o ka ni a se mo se ki won ti mo se bit baba fa mi se gbe o le ah oni how are you ibo da sa kale nu re bayi o so di la abroad ni mo nira e wo school to lo ki o si grammar school church we divine love for reason ali akori e mo wo wesley lo kan bayi ni wesley party school be mo lo si esi orita pere ni mo lo da grammar school University of Lagos mo sha ka fun ti lo University of Badang bayi that's good I see photographer and ya photo ba ki won la ba ki won mo se la ba ki won a se won la lejo won mo de se ni company kan don princess express la Abuja emi ni bro chief won la Abuja ngba yen so mo baba to ti wa ki wa ni o wa bi na ku wa na wo ku baba wa senator je ki ya ki won ni national assembly sana national assembly wa lara covid
1: ni
0: no senator was a senator that time so o de wa lara national assembly de wa lara awon purviews ni awon nkan ti mo ni se le lori ti mo ma a fe ba won sise papo ngba yen mi ni mo manage so mo ma lo ri baba senator bi duro jaye so mo ti e ni baba abadan kan ni bi bayi na ti ma ma ki mo se ba se close ni
1: oh
0: relationship so e ko se igba to ba to mo lagbaja tolorun ba ti ko pe o depo kan laye yo arrange bo se ma connect aso lorun tin connect bi ma se de ipo gomina lati igba yen wa so mo se mi so in se mo ba baba ji mo bi se o po gan ko to de pe won di gomina won lara won to brand won to ma n sise iroyin fun won won jade gbogbo a mo se wa te so itan so baba egbe olohun ebi to joko re ebi ti benu ko ti jeje atawon kan lajo gbogbo e baba oga wa eh onku oja digbite won ma gbo mi bayi eh tun jaji bade ologbe tun ji atunde eh ati o come on you know ajo pe ma ajo ko gbo kun ye papo ni awa ta sise lori Victor Gladamilari oga wa na ni oga wa ni lojo ni na ni e on lo lead team wa ngba yen so ari branding yen se o ni opopolo to nfoju di minu se lo anu won se ni I'm a strategist
2: iforo wa ni lenu wo yi yo ma tesi waju lose to nbo

0: kan ni ṣàánú ẹ̀dá ṣùgbọ́n ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ káàṣì ẹ̀ ní ẹlẹ́dàá tí wà lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kì í sún tí kì í rẹ̀ nígbà kankan kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹ̀bà yìí káàṣì ẹ̀ tí mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù ó tún yá o ẹ jẹ́ kí n já yín sí ti independence day cashpot àwọn olúborí 1466 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cashpot níbẹ̀ ní káṣí ẹ̀ tí ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló rò wípé ìwọ gan lọ́kàn láti di millionaire wa september 30 ni special independence cashpot nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347*1004*1#. Lórí Ládìó FM *347*1004*2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì pẹ̀lú www.kashie.ng. Ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fún òǹtẹ̀lú káàṣìẹ̀. Káàṣìẹ̀ nínú oṣù ẹ̀mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀.
1: Fẹ́mi Ja Akẹ́dẹ̀mí níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
2: Ẹyin tèmi báwo ni o ṣẹ wa.
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba splash fm media academy kọjá báwo olùkọ́ wa ṣe ń ṣe fún wa láwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ splash fm media academy níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ó lá mọ́ mi lọ́wọ́.
1: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yan mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ̀ọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000.
1: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

Ẹ̀kalẹ́. Gbogbo ọmọ Nàìjíríà, lórúkọ Ọlọ́run ọba òkè ni mò ń kíwa o. Akọ́dá ayé aṣẹ̀dá, akọ̀ mọ́tìkà lẹ́yìn adúró gbẹngbẹ lẹ́yìn aṣọ títọ́ ayé. Ọba tí ń bẹ káyé tó máa bẹ ọba tí ó máa bẹ ń gbà tí gbogbo ọba ní símọ́. Ó ta sánmọ̀ bí ẹni tasọ, ó tẹ sánmọ̀ bí ẹni tẹ́ni, kábíyèsí rẹ̀ lẹ́dùmarè. Ẹ̀rù rẹ̀ ń bà mí, tótó ọba. Ẹ̀wọ́n ni mo fọ pé àtìyìn fún lálẹ́ ẹtì ní o, Ọlọ́run àwọn Ọlọ́run Olúwa àwọn Olúwa. Ẹni mímọ Australia pátá ayérayé, kábíyèsí rẹ̀ lẹ́dùmarè. Bí mo ṣe ń júbọ̀ Ọlọ́run ọba mi ni mò ń ṣèbẹ̀yìn ènìyàn, ìbẹ̀yìn pásítọ̀, ìbẹ̀yìn wòlíì, ìbẹ̀yìn àfà, ìbẹ̀yìn alẹ́sìn àbáláyé, ìbọn ọmọ kú ayé, ìbẹ̀yìn ọmọ ọ̀rọ̀ lọ́jọ́, ẹ kalẹ̀. Ìbọn ọ̀gá mi ọmọọba Kọ́ládé Alábí, ọmọọba Tólódé Òṣogbo, Àyàkókò Ònàkí, Ajimotaba Ògùn. Jìgbìnì bí àti ẹ̀kún, ìṣèdè lọ́jọ́ ti fi ń wù mí. Ọmọọba ni tí ń gbélé tí ń ṣe bí ọba Jagunmọ́fì ti bọ́ṣẹ̀ Àyàkókò Ìṣúná nígbà ọ̀tẹ̀.

kí n lè láǹfààní láti mọ bi tí àbádé lálẹ́ tì ní óyá ẹ̀jẹ̀ ń ṣíde ètò yìí. Ọkọ àtìyàwó àwọn méjèèjì wà, wọ́n ríra wọn, wọ́n sì fẹ́ra wọn. Ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ ẹjẹ́ àjọgbọ́. Àwọn méjèèjì ríra wọn ni wọ́n fẹ́ra wọn ní sùlọ́kà. Ọkọ ló wù mí, ìyàwó náà lèmi náà gba tiẹ̀. Wọn ò ṣe ní ìfẹ́ ìkọ̀kọ̀. Wọ́n ní yóò san owó orí, yóò sì san su, yóò san epo, yóò san gàrí, yóò san gbogbo ẹ̀. Ọkọ tẹ̀ délé ó jíṣẹ́ fáwọn òbí ẹ̀ pé ọmọ tó ń fẹ́ fẹ́ yìí, wọ́n mà lóun ó san nǹkan orí ẹ̀. Àwọn òbí ẹ̀ ní dáadáa ni, bẹ́ẹ̀ náà sì ni. Àwọn méjèèjì jọ kàwé ni. Wọ́n jọ kàwé ni. Sista broda ni wọ́n jọ ń ṣe nígbà tán wà ní skul nígbà náà. Broda gbóná bí ẹlẹ́gùn sàpọ̀nà nígbà tó wà ní skul. Àǹtí náà gbóná bí ẹlẹ́gùn sàpọ̀nà. Gbígbóná tán gbóná ni pé wọ́n mọ olúwa ni o. Wọ́n mọ olúwa, wọ́n mọ Jésù, wọ́n mọ ọgbà ọlọ́run ọba mi gbọ́.

0: kí n parí ìṣẹ̀lẹ̀ yìí lálẹ́ tìní pẹ̀lú ògo ọlọ́run ọba mi òkè. Ìdí nìyẹn tí mo fi tètè sáré tètè bẹ̀rẹ̀. Ká lè láǹfààní àtúrẹ ọ̀fẹ́ láti gbọ́ tán. Ọmọ ó ìtàn tí ń kọ́ni lẹ́kọ̀ọ́ tí ń fúnni lọ́gbọ́n tí ń fúnni lóye ni. Ẹ mọ́ rò wípé rédíò jẹ́ oge gẹ́gẹ́ bí ìyá mi ìyá bí jẹ́lẹ́gúsí ṣe máa ń sọ. Rédíò kìí ṣoge o, ẹ̀kọ́ ni rédíò. Kéèyàn sì kọ́ ọmọbìnrin dáadáa ló dáa jù. Èmi àtẹnìkan jọ ń sọ̀rọ̀ kan lọ́fíìsì mi lọ́jọ́ kan. Ọmọbìnrin yẹn dáa gan. Ọmọkùnrin yẹn bẹ́ni bó ṣe dáa yìí, bóyá ọkọ rẹ̀ ò gbádùn rẹ̀ nù lé. Òun gangan àìmọye ète tí ó wà lára rẹ̀ tí ì máa mọ́kọ rẹ̀ mọ́lẹ̀. A sì tún rí kan náà kò ga púpọ̀ bí ara báyìí lórí kì í tún ṣàràrá. Ọkùnrin náà tún ní ẹ bó ṣe kúrú yìí pé ọgbọ́n tí ń bẹnu rẹ̀ ó ju tọkọ rẹ̀ lọ, ó ju tọkọ rẹ̀ tó ga jù lọ. Ọgbọ́n tí ì máa mọ́kọ rẹ̀ mọ́lẹ̀ pé ó lágbára o, pé obìnrin páwọn obìnrin kan ń bẹ tí wọ́n da, àwọn kan sì ń bẹ. Wọ́n bá ìrìn àjò bọ̀ ọkọ àtìyàwó. Wọ́n ti lo ọdún bíi márùn-ún nínú ṣẹ́ olúwa. Ìyàwó ò sì tí ì rọ́mọ bí. Ìyàwó ò tí ì rọ́mọ bí gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ pátá. Wọ́n ti bímọ. Wọ́n ń jù sórí social media. Wọ́n ń jù síbẹ̀. Àwọn ti bímọ o, àwọn ti ṣe o, àwọn ti ṣe wá, àwọn ti ṣẹyin o. Kí BlackBerry ó tó dé ńgbà náà, ńgbà BlackBerry tó dé tún jù sí Facebook, gbogbo ẹ̀ náà tún lọ wẹrẹ sí.
1: Ọkọ níyàwó
0: Adéyinka ìyàwó wa wò pé kí ló ń fẹ́ ṣe báyìí, kí ló ń fẹ́ ṣe báyìí. Ẹ̀mí rẹ̀ ti ń gbọ̀n, ó ti gbàdúrà, ó ti ṣe gbogbo ẹ̀. Ó wá pè kan nínú àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n jọ wà ní skul ń gbà yẹn wípé lágbájá òun fẹ́ rí ọ, kí ló ń fà sí ò sí, kò sí nǹkan kan. Ẹ̀yin já sọ lórí fóònù, kì í sọ̀rọ̀ orí fóònù. Ọ̀rọ̀ wọ́nọ̀wọ́n ni, ọ̀rọ̀ wọ́nọ̀wọ́n la fẹ́ rí ọ fún. Àwọn ọmọ yẹn wọ́n jọ wà nílùú ni o, ìlú wọn ni wọ́n jọ wà. Ó wá pè é gúnlẹ̀ wípé kíní òye òun o, bàbá yìí ló jábàálẹ̀ òun, òun ló kọ́kọ́ gorí òun. Ọkùnrin mi ò sì gorí òun rí látijọ́ tóun ti wọlé ọkọ. Àwọn dẹ̀ ti lọ ṣe test, gbogbo test táwọn ṣe wọ́n ní kò sí nǹkan kan, pé kò sẹ́nìtẹ̀n, pé test tọkọ òun ṣe 99.9% ni. Gbogbo test tó náà ṣe wọ́n ní kò sí nǹkan kan pọ̀ mọ́ ó dé. Ìgbà wo ni ó dé? Ìyẹn ni kó fọkàn balẹ̀, kó ní sùúrù wípé ìyanu Ọlọ́run ó ṣẹlẹ̀.

gbọ́ pé ọdún mẹ́wàá gérégé ló pàdé ọ̀rẹ́ rẹ̀ kan. Wọ́n jọ kàwé náà ni, ṣùgbọ́n yẹn kìí sọmọ Ọlọ́run, ọmọ ìsùpọ̀ ńbélé ni. Bó o ní ṣàlàáfíà ni, iṣẹ́ ń kọ́, ọmọ ń kọ́, bó o lẹ ṣe ń ṣe báyìí. Àwọn kan tiẹ̀ wàá ra ìwé àwọn ọmọ ni, òun wàá ra kínní báàgì ọmọ ni, òun wàá ra kínní kan ni. Bàbá wọn ò gbádùn, bàbá wọn ti sán lọ, bàbá wọn ti ṣe. Ọ̀rẹ́ rẹ̀ ń bá kàlàyé fún ìyàwó pásítọ̀ pé bàbá wọn ti ṣe, bàbá wọn ti sá lọ, kínní kan. Kò mọ̀ ìgbà tó náà lahùn pé òun ò mọ̀ tí ì bímọ. Ẹ tí ì bí àbí kilẹ̀ pé a mọ̀ ti kúrò ní skul mọ̀ tipẹ́, a mọ̀ ti ṣe kínní kan mọ̀ tipẹ́. Bó ilé wa ṣe ń ṣe lóhun ọ̀mọ̀ bóhun ó ti ṣe o, òun ò mọ̀ ìrìn àjò tóun fẹ́ rìn, òun ò kàn ti ẹ̀ mọ̀ bóhun ṣe fẹ́ gbà á, òun ò mọ̀ bóhun ṣe fẹ́ ṣe é. Wọ́n ní sáwọn mọ̀lẹ́bí ti ń yọ lẹ́nu, ó ní rárá o, àwọn mọ̀lẹ́bí ọkọ òun tí ì yọ lẹ́nu. Wọ́n wàá jẹ́ kí àwọn mọ̀lẹ́bí pè ọ́ tàbí kán pe ọkọ rẹ o, kó o tó wá ọ̀rọ̀ kò fi ṣàdá o. N tí ó ṣẹlẹ̀ ni pé ń mú ọ lọ Èkìtì, ń gbà bá dé Èkìtì, ó bìmọ̀ ń bẹ̀.

bá gbéra láti ìlú tó wà ó dèkìtì wọ́n jọ dèkìtì ó rí bàbá bàbá ní wọ́n pẹ̀lẹ́ o ṣàlàáfíà ànádé o ṣe dáadáa ànádé ṣé kò sí wàhálà ṣé kò sí problem ẹ pẹ̀lẹ́ o bàbá kí wọ́n tẹ̀sọ́tẹ̀sọ́ bàbá kí wọ́n tológun tológun bàbá ní wọ́n káàbọ̀ bàbá dojúkọ ọmọ tí wọ́n ti máa ń wá sí ọ̀dọ̀ wọn dáadáa kí ni tí dé sí ò sí o mo tún rí ọ báyìí ó ní bàbá kó mọ̀ bá a sí ni ọ̀rẹ́ mi mo mú wá kò tí ì bímọ ó ti lọ́dún mẹ́wàá nílé ọkọ kì í bímọ bàbá ní kò tí ì bímọ ó ní ìbímọ bàbá ní kọ́rẹ́ rẹ̀ pé ń gbọ́ òye ìbímọ lòun ò tí ì bímọ ọdún kẹlẹ̀ ló rè nílé ọkọ ó sọ ọdún tó ti wà nílé ọkọ bàbá ní ṣé ẹ ti ṣe test ni aláwọn ti ṣe test àwọn ti ṣàyẹ̀wò wọ́n ti ní kò sí nǹkan kan ṣùgbọ́n bàbá ọkọ̀ ohun ìránṣẹ́ ọlọ́run ni báwọn ó ṣe ṣe tóun ó fi lọ́mọ lòun fẹ́ ṣe ń tóun o lóòtítọ́ àti lódodo òun náà gbọ́ ọlọ́run gbọ́ ṣùgbọ́n ìkóríta tóun wà yìí ọkàn ń mì bàbá oníṣègùn ní kí ló kọ ìyá rẹ ọ̀dà kọ ìyá ẹ bàbá sí aṣọ pupa kan ó sì ó béèrè lọ́wọ́ àwọn onílẹ̀ wípé ẹ̀yin tẹ́ ẹ láyé ìbá yín o lágbájá ọmọ lágbájá lọ́wọ́ o olóhùn ò bímọ kìnìkan ńjọ tí kìnìkan bẹ̀ lóde ìsátọ́láyé ẹkẹni kan ló gbé wá kankan ló gbé wá ẹyẹ ẹlà tá a bá fẹ́ mọ lójú a máa rí nàní.

Adeyinka nkan be laye me wa nsele loke pe nigba ti baba o yewu baba ni omo re nkan kan mu o bi mo laye o bi mo se alawo loko re ni abo nsegun abi afa oni yemi wo awon bi ta won ti roko re yi bi o ba je alawo bi awon yo je nsegun tabi ko ja afa tabi ko je paito ta won ri legbe re yi eni nla ni ṣugbọn ko ti debi ogo re tan o ni a pastor loko ohun pastor ni bani mori bani yo bimo o labi akoso bo ti wu ori yo bimo laye yo dolomo laye won ni ko mu kini kan bi okuro bayi ki se kuro won ni agbara ni ile mole o ni yo fi le mukuta ona to ba fo si iyo mo ti binu o to ba je pe ona kan na ni ti o ba ti fo o mo kan soso ni obi to ba je pe meji lo fo si a je pe meji na ni o pada bi ṣùgbọ́n tó bá ti bímọ yẹn tán kó mọ́ gbàgbé ọ̀dọ̀ àwọn o ṣé ò ní jọ́sẹ̀ méjìlá fi sọ̀rírí ayé ìbí ẹ mọ́ jẹ̀ǹtàn yín ó mu ọfọ sí méjì tọ fọ lulẹ ọfọ sí méjì bàbá ní méjì náà ni ọdọlọmọ láyé nu kórìrí ọ wá jẹ kíkan jọkùnrin kíkan jóbìnrin ni wọn ni ó padà wá lẹyìn tó padà dọdọ bàbá wọn ṣe àṣejẹ ńlá fún ọ jẹ àṣejẹ ńlá lẹ́yìn rẹ̀ ọ padà sílé a ní sọ́mọ̀nà èkìtì olóhùn ọ̀mọ́bẹ̀ ṣùgbọ́n òun ti mọ̀nà báyìí bí táwọn bá ń lọ òun ò fojú sọ́nà dáadáa nítorí gbà tó tún padà wá o tó tún padà wá o ọgbọ́dọ̀ padà wá o olóhùn ọ padà wá ẹ̀yin tẹ́ ẹ láyé ìbáyín lálẹ́ tẹ̀lé o olóyún gbóyún ẹ̀ dóyún oṣù kan àtàbọ̀ ló tó rí pé kíní kan máa ṣeun nínú nǹkan kan máa ṣeun nínú ọ sọ fọ́kọ rẹ̀ ọkọ rẹ̀ ní kọjá káwọn lọ hospital hospital tán dé lọkọ tó mọ̀ wípé o ti lóyún àwọn dókítà ni madam oyún ti ń bẹ lára yín oyún inú rẹ̀ dùn inú ọkọ náà dẹ̀ dùn ṣe mọ̀ pé àgádágodo wọn ò sì finú ara wọn.

0: September yatun yato. Foodcon shayeye ori kadun lo shuta wa yi. Pelu opo lopo ifa ati edin won. Lati Thursday ojo keta 3rd. Titi di Monday ojo keje 7th September. Leti ma gbadu awon je wa lowo poku. Ma je kan royin efun e o. Rabagi rice 25 kg. Pelu 3 liter Devon oil. Ati no chicken cubes. Fun 37,819 naira. 99 kobo pere. A yoyin Foodcon Sun Fresh Classic Bread. Pelu 1 liter coke. Fun 1,700 naira pere. Iwosha ati nan 7,500 naira. Nele ita on je wa. Ozi lanfani lati gbage mu ni Foodcon Game Arcade. Fun ogbon iseju 3 crowns powdered milk 320 gram fun 2,699 naira 99 kobo Cadbury Bonvita food drink pouch 380 gram fun 2,999 naira 99 kobo Milo energy food drink refill 400 gram fun 3,340 naira 99 kobo Coca-Cola PET 50 cl pack of 12 fun 4,529 naira 99 kobo Otule jerai si ati chicken to yaranti pelu owo to kere to 2,500 naira anniversary deals yo to sibe lati ose keji September titi di ose akoko October ni Foodco yo ma mu orisirisi anniversary deals wa Kasile itaja Foodco lagbegbe re ko si je gbadun anniversary promo yi.
1: Nígbà tí wọ́n bá kí orúkọ ẹnìkan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́ jáde, ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́. Ṣùgbọ́n bẹ́ ẹ bá fetí sílẹ̀ dáadáa, ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà. Àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan, ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọn fi kẹ́kọ̀ọ́. Nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo. Fún wa ní Sanlam Alliance, àwọn àkókò ìwúrí báyìí kìí ṣe àṣeyọrí nìkan. Ó jẹ́ ẹ̀rí, ẹ̀rí iṣẹ́ takuntakun, ìfọkànsìn, ìtìlẹ́yìn àti ìlọsíwájú. A kì í wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan. A máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn án lọ́wọ́ láti débi tó wà. Pẹ̀lú àwọn ètò mádàndófò wa tó yọrantí, à ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́. Kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí i. Sanlam Alliance, gbé ìgbésí ayé pẹ̀lú ìgboyà.
2: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣì ẹ̀yẹ lè dáná sí wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan, kí aṣọ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́bà yìí. Káàṣì ẹ̀tẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n jayín sí ti Independence Day Cash Pot. Àwọn olúborí 64 66 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni Double Winning Cash Pot. Níbẹ̀ ni káàṣì ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rò wípé ìwọ gan-an ló kàn láti di mílíọ́nìà wa? September 30 ni Special Independence Cash Pot. Nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347, *1004, *1#. Lórí Lágelú FM, *347, *1004, *2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.cashier.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọjọ́ State Gaming Board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.

0: Ayé tótó, ayé àkàmàrà. Inú ìyàwó dùn, inú ọkọ dùn. Àgádágodo sì finú ara wọn.
1: Ọ̀rọ̀ àwa ẹ̀dá nílé a.
0: Ọ̀kan ń gbàdúrà kíkankíkan Ọlọ́run mi ó ṣe.
1: Ẹ̀sùn mọ bí ẹ.
0: Ọba tí kì í dójú ti ní olùgbèjọ ọmọ òru kan. Ó ṣe yìí fún mi tán. Ó ti sọ nínú òwe mímọ́ wípé.
1: Tàbí ẹni tó ń lọ sá.
0: Ọmọ yóò yí tábìlì mi ká.
1: Ẹ̀yin èèyàn mi, ẹ̀sùn mọ bí ẹ wá gbọ́.
0: Ìkẹ́ àti ìgẹ̀ lọ́kọ́ ń fúnyàwó ẹ̀. Ìyàwó sì ní nọ́mbà bàbá aláwo lọ́wọ́. Bàbá ẹ káàárọ̀ o. Lẹ́wọ̀ ọmọ mi ṣàlàáfíà lọ wà. Àtinú kẹ́ńkọ́ o. Dádì àlàáfíà lọ wà o. Mo ní kí n gbóyin náà ni o. Ọlọ́run ọba, ọ̀kan ń gbàdúrà sọ́lọ́run. Ìyàwó ń pe bàbá aláwo. N ò sọ wípé ò ń ṣègùn ọ̀dá o, ò ń sọ pé bàbá aláwo ọ̀dá o.
1: Ọba Olúwa.
0: Àṣírí la fẹ́ mú nínú ẹ̀. Àṣírí la fẹ́ mú nínú rẹ̀. Ìgbà táwọn bàbá ńlá bàbá wa tí wọ́n wà láyé. Ìṣẹ̀ṣe la bá lọ́wọ́ wọn. Tí wọ́n ń ṣe. Àwọn yìí lọ hospital kí a mọ́ ṣá torí bá ń fọ́ obìnrin wọn. Wọ́n ti méwé kínní, wọ́n méwé kejì, wọ́n méwé kẹta, wọ́n ti gbó, wọ́n dẹ̀ gbé kaná, wọ́n dẹ̀ mú ara, wọ́n dẹ̀ yá. Béèyàn bá ní jẹ̀díjẹ̀dí. Wọ́n ní ṣé kí ni lọ́wọ́ ọ jẹ́ mọ́wé kínní kó méwé wá kó méwé yìí kó gbó papọ̀ kó gbé mu gbogbo ẹ̀ ló sù dànù. Mo kàn ti rántí ìgbà kan. Ìyàwó àlóko wa lóńdó.
1: Lọ́dọ̀ rẹ Olúwa.
0: Jẹ̀díjẹ̀dí ìmọ̀ mi ó pọ̀ ni mo bá ní abáni kí n lọ jẹ́ ewé asùnràn. Kí n gbé kaná kó hó gan-an ó hó tó fi jábújábútẹ́. Ní kí n ṣe ewé ẹ̀ mo bá ṣe ewé ẹ̀. Abáni kí n fi tẹ̀bà mo fi tẹ̀bà. Gbogbo ìdíjọ́ kejì mo bá jẹ ẹ̀bà yẹn ní tútù.
1: Olúwa fi fún mi.
0: Wàláì mo ya ní tí wọ́n pè ní jẹ̀díjẹ̀dí dànù. Ṣùgbọ́n àṣírí tó wà láàrin ọkọ àtìyàwó tàgádágodo òfinú ara wọn onáà la fẹ́ tù pé ká sọ ìrírí ayé kẹ́kẹ́kọ̀ọ́ nínú rẹ̀. Kéèyàn kẹ́kọ̀ọ́ ní ọgbọ́n ni rédíò kìí soge. Ìgbà kan bẹ oyún yẹn fẹ́ gbò ó ọkọ fún lówó lọ́sípítù o. Bọ́kọ ṣe jáde tán láàárọ̀ kùtùkùtù. Ìyàwó gbé mọ́tò ohun àtọ̀rẹ́ ẹ̀ àti dírẹ́và ó dèkìtì. Wọ́n lọ bá bàbá Lẹ́kìtì. Bàbá báyìí kàṣà báyìí kàwòrì bí ṣe ń ṣeun rèé. Bàbá mú agbo ó mu gbogbo ẹ̀ ó mú wá ó mẹ́yìn ó mú kòkó bàbá àṣàṣàn ó mu gbogbo ẹ̀ ó ṣe wá ó ṣẹ̀yìn tán. Ọ̀pẹ́lọkọ̀ ẹ̀ pé pé Màìdíá ń bo ló wa olóhùn tí ì ṣe tán o. Tó ń bákan tiẹ̀ ṣe tán òun fẹ́ yà sọ́dọ̀ rẹ̀ òun fẹ́ ṣeré díẹ̀ ńbẹ̀. Ta tó fi gbéra Lẹ́kìtì eré burúkú.
1: Ọ̀rọ̀ àwa ẹ̀dá nílé ayé. Ẹ̀yin èèyàn mi, ẹ̀sùn mọ bí ẹ wá gbọ́.
0: Adéyinka, wọ́n gbéra Lẹ́kìtì. Wọ́n dé ìlú tí wọ́n ń lọ. Gbàtán dé Ìbàdàn tán. Lọ bá wọlé bí ọwọ́ aago mẹ́fà sí aago méje. Ṣé ò sí Ọlọ́run ni lọ́dọ̀ ọ̀rẹ́ òun wá ní kí gbogbo ẹ̀ lọ tán kó n tó máa bọ̀ ní kí lọ fẹ́ jẹ lọ́kọ̀ ẹ̀ tún kí lẹ fẹ́ jẹ báyìí. Ọ̀dàná mọ̀wùlẹ̀ dáná lálẹ́ jẹ́ kí n lọ sí Italy kí n lọ ra nǹkan tẹ́ ó jẹ wá. kan to gbe moto lo si tree lo ra nkan ti o je o ra gbogbo e o ra wa o ra yin o ra nkan le ri dodo o ah okunrin laye kabiyesi re ledumare ki en to mento lo mo laye o digba ti eyan ba se dna test
1: o le so bi a jo se ma re
0: to ba je pe awon ijoba a le ba wa se ni pe te ba ti bi mo tan o ka to so mo loko ki DNA koko waye o ko ma ju 25,000 naira lo wallahi amaye nti amaye omo ti se baba e lo ni olorun ba mi ko sanu wa ejo kan na mo office mi
1: baba oluwa
0: mo ti se ko mo iyawo si to invite eni to fun loyun wa bi ko ma njo na eni to fun loyun bi pe ah mo so mo lo ko bayi o ko ti en to lo mo to so mo na npo mo doni oloni a mo so yun ngba ba pare le tan e mo je ntan yin eyin eyan mi o
1: ma je ki te mi soro
0: ojo ngori ojo osu ngori osu osu kefa ti pe osu kefa ti pe agbo ti baba ni o tun wa gba o tun lo gba o gba agbo tan ojo kan ni baba wa so fun pe gbo o
1: oluwa fi fun mi
0: o ko to so mo yi tete ya ma mura le o
1: awon ota ye
0: ko to so tete ya mo amura sile o ko bi fa gbodo wa lo ko mo yi o ah baba bo lo won se wa so se fa kemi lo won so ni abi fatunde abi kini kan tunde won ah o ko bi fa gbodo wa nbe o ko to so mo re yi o tori idi ni wipe omo fani

0: Ade Yinka. Eyin eyan mi o. E ma binu jo mejo la pari isere yi. O wu mi ki n tete ya pari re le ni mo se tete bere. Ṣùgbọ́n o dijọ́ mẹ́jọ ta bá rí pé kan tàbí méjì gbé láwọn ẹ̀yìn olólùfẹ́ tẹ̀ ń gbọ́ wa tẹ́ bá ń gbádùn ètò náà.
1: Ẹ̀ka
0: lè máa o.
1: Ètò
0: rẹ o, èmi ń gbọ́
1: yín. Àwọn olùfẹ́ yín àpapọ̀ yín débi iléeṣẹ́ yín wo wọ́n yẹn sì kò sí o.
0: Bí ẹ ṣe ń sọ yìí náà
1: wọ́n
0: ń gbọ́ báyìí.
1: Àgbádùn rẹ̀ gangan tí wọ́n ya kí ẹni ara lọ.
0: Ó ti dijọ́ mẹ́jọ.
1: Àpá àfà yín ni o.
0: Ẹ mọ́ bínú. Ẹ mọ́ bínú. Àmì Jésù.
1: Àmì Jésù.
0: Àmì Jésù. Àmì o.
1: Ọ̀rọ̀ ọkọ. Àmì sọ́mọ́
0: Ẹ̀kalẹ́ o. Èmi ò gbọ́ ntẹ́ ń sọ o, tẹ́yìn bá gbọ́ ntẹ́ mi ń wí o. Mi ò gbọ́ ntẹ́ ń sọ rárá. Ẹ̀kalẹ́ sà.
2: Bó ni Mr. Adeyinka?
0: Ẹ̀kalẹ́ o, dádì mi.
2: Láti fìdí tí mo ti ń pè mí ni Ògún Wálé Ògún bí yìí o.
0: Kábíyèsí sá o.
2: Ẹ̀yin gan-an ẹ máa wẹ̀ ẹ máa yàtọ̀ sí. Ẹ tó fi irú tí ẹ tó fi yàn sí kó lè lò.
0: Yes sir.
2: Ọlọ́sọ àti ìjọ mẹ́jọ.
0: Àmì Jésù, àmì o.
2: Iyọ̀ iyọ̀ àti irú àti iyọ̀ tó fi ṣe ó bùn mí ń dá o.
0: Kò sí wàhálà sà ẹ ṣé o. Yes sir.
2: Ọ̀dà
0: àmì Jésù. Yes sir. Ọ̀dà sà o. Ẹyin èèyàn mi o, èmi ń lọ lé nìyẹn o.

0: Hello.
1: Hello, sir.
0: Yeah, Ola Moses, Consolo, Lati Boluwaje.
1: Lati Boluwaje, Kale, sir.
0: Yeah, Eko Eto.
1: Eto niye, sir.
0: Right, I really enjoy the program.
1: Eh, Olorun seun, Olorun seun.
0: Iwọn yen wa je ki ranti igba ti oga yi.
1: Kolade Alabi.
0: Kolade Alabi, do that my shit.
1: Eh.
0: I really always enjoy his program too.
1: Thank
0: you.
1: Tu
0: beji wa ki program yen ten daruko won yen wo ri du.
1: Good follow. Ẹ pè mí sí 08064-474794 08064-474794 tẹ bá pè mí láàárọ̀ ọ̀la ẹjọ́ fóònù mi ti kú báyìí mo sì ń chaajẹ ẹ lọ́wọ́ ẹjá sọ̀rọ̀ lọ́la láṣẹ Elédùmarè àní tójú orin lójúkú àní tipọ̀ ẹ̀ ládépọ̀ àìsàn jọ́ mẹ́jọ òní a parí rẹ̀ ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa o.

0: Jésù tó ṣe mí lógo ló ṣe mí dáadáa. Níbo lẹ ti ń gùn mí káàkiri àgbáláyé? Ẹ̀yin ọmọ Ọlọ́run, à ń sọ àwọn nǹkan tí Ọlọ́run ti bẹ̀rẹ̀ sí ṣe tó ti lo Epaphras fún nínú generation tá a wà yìí. Kí nìdí tá a mọ́ fi ṣe 7-7 tó fi jẹ́ pé eléyìí tó wá special? Ìròyìn ayọ̀ ni o. Gbogbo àdúrà tí máa ń gbà nínú àwọn testimony táwọn èèyàn ń sọ yìí, mo fẹ́ kó mọ́ fi sòdiwọ̀n ayé rẹ̀. Kinní kan dá mi lójú, ọkàn àlàjà bó ṣe ń bábọ̀ yìí. Gbogbo ẹni tó bá ní àǹfààní láti wà nínú sáfíìsì ní àárọ̀ ọ̀la pẹ̀lú padlock tó ń bẹ lọ́yìn, ẹnìkan ní padlock, yes. Mo ti sọ fún àwọn ọmọ Ọlọ́run, ìsìn kan péré là á ṣe ní àárọ̀ ọ̀la. Aago méje tá a bá ti bẹ̀rẹ̀, ìgbà tí ó bá fi di aago 10:30, wòlíì ọ̀dẹ́kùnlé ó ti parí. Mo gbọ́dọ̀ dé Jesus City ní alẹ́ ọ̀la. Ẹnìkan ní kínìdí, aago 6 ní ìgbáradì fún 7-7. Lo ẹ̀mí olúwa ní ká break holy communion. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ join wa tó bá fẹ́ ti délẹ̀, ààyè wà fún ọ. Láì ní dènà pẹ̀lú engineer, ẹ jẹ́ ń sáré lọ sílé agbára.
1: Orúkọ mi ni John Idowu. Ismaila ni mo ń jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀.
2: Kí lẹ̀ ń jẹ́ tẹ́lẹ̀?
1: Ismaila.
2: Olúkọ mi ni.
1: Ismaila ni mo ń jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí tó yí padà sí Christian.
2: Kẹ́ ẹ tó gba Jésù.
1: Nǹkan tí mo wá fẹ́ fàyọ́ ńbẹ̀ ni pé Ọlọ́run ṣe ohun ribiribi nínú ayé mi. Torí mi ti belief gan, àgbà tí mo dọ́dọ̀ Brian Sherman mi níjẹta tí mo sọ pé ṣé tòótọ́ ni mo ti di Sherman. Àkọ́kọ́ ń bẹ̀ náà.
2: Ẹ ti di German.
1: Bẹ́ẹ̀ni, àkọ́kọ́
2: ń bẹ̀ German kíni ẹni ṣùgbọ́.
1: National Union Road Transport Worker Lẹ́kọ̀ọ́.
2: Tàwọn transport.
1: Bẹ́ẹ̀ni sà. Àkọ́kọ́ ń bẹ̀ náà, mo máa ń tọ̀lé.
2: Kí lẹ máa ń ṣe?
1: Máa ń tọ̀lé, mo dẹ̀ ti lọ́mọ ọmọ. Ìkíní yẹn máa ń jẹ́ bànújẹ́ fún mi. Mo wá sọ fọlọ́run pé bó bá jẹ́wọ́ ló pe Ọlọ́run ọ̀dẹ́kúnlé Epaphras tí mo gbójúlé torí mo ti kúrò ní Christian wa tá a jọ ń ṣe yọ́nì mi ìṣojú kòkòrò èmi lọ di Christian torí mo wà náà tó máa ń gbèrè sọ ibi ṣe ṣàlàyé fún yín níjọ́ ta ṣe má confession.
2: Yes.
1: Olójú kòkòrò ni mí oníkọfimílẹ̀ wọ́n ṣàfẹ́ dá mi padà mo wá ń tọ̀lé mo wá sọ tó bá jẹ́ pé Ọlọ́run ló pe bàbá mi wòlíì mi ọ̀dẹ́kúnlé Epaphras mi gbọ́dọ̀ tẹ̀lé mọ́ tí bá ti fẹ́ tọ̀lé màmá lálà pé mo wà ń lé wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ a wá ń ṣeré mo wá dìde lọ́tọ̀ tí bá ní kí n dìde báyìí torí mi ni a wá dàbí pé kí n lọ́tọ̀ tí bá máa jí báyìí máa ti tọ̀ sórí bẹ́ẹ̀d mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ìyáálé mi ó ń bòmí láṣìírí oríyàwó méjì mo ní ó ń bòmí láṣìírí mo àwọn pé tó bá jẹ́ pọ́lọ́run ló pe ọ̀dẹ́kúnlé Epaphras o mi gbọ́dọ̀ tọ́lé mọ́ o bọ́lọ́run ṣe ṣe nìyẹn.
2: Ẹ tọ̀lé mọ́.
1: Bẹ́ẹ̀ ni bàbá mi.
2: Ẹ tó ọmọ ọdún mélòó sà?
1: 53 years.
2: 53.
1: Bẹ́ẹ̀ni.
2: Ó tó ìgbà wo tẹ́ ẹ ti tọ̀lé mọ́ báyìí?
1: Láti last 3 months.
2: Last 3 months.
1: Mo ṣì ń wò bóyá mo ṣì ń wò bóyá mo ṣì ń wò mo ṣì ń wò.
2: Ẹ sì fira yín lẹ̀ fún oṣù mẹ́ta.
1: Bẹ́ẹ̀ni.
2: Ẹ sì ní tọ̀lé mọ́ láíláí.
1: Àmì Jésù. Àmì Jésù.
2: Ogun abẹ́ pátá nìyẹn.
1: Lórúkọ Jésù.
2: So nǹkan méjì lọ́lọ́run ṣe nínú ayé wọn. Ọ̀ṣẹ́gun títọ̀lé 1, 2 wọ́n sọ wọ́n di.
1: Ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀.
2: Mọ̀ ń bọ̀. Ó ṣeéṣe kó ní wọn kọ wọn náà ni. Ṣé wọlé bóde ní iye ọmọ ọdún ikọ̀ wa sọ jáde pọ̀ ń tọ̀lé? Èlò wọn fẹ́ fún ọ. Ẹ jẹ́ kí n pàṣẹ. Mí mọ̀ bọ́yá ẹ jókòó. Ẹ gbé ọwọ́ lé ìdodo yín. Àwọn èèyàn mẹ́sàn-án kan bẹ̀ ń bì tọ́jẹ́ pé olúwa ní ká tẹ ogun yẹn mọ́lẹ̀ fún wọn. Bó o ṣe dàgbà tó yẹn ló ṣe máa tọ̀lé. Ogun tí ẹ̀mí olúwa lòun ọ̀sẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí nìyẹn. Kèé sọ ọmọdé mọ̀ ń sọ àgbàlagbà. Àgbàlagbà tó bẹ̀rẹ̀ láti bí ọmọ ọdún 20 lọ sókè tí ń tọ̀lé. Kìí sàwọn ọmọ ọdún 10-13 o. Ẹ gbé ọwọ́ yẹn lé orí. Bàbá kan ní tí Ọlọ́run túlẹ̀ láti day 1 títí wọ ọmọ ọdún 53 years. Bàbá Adébóyè ní tí ń bá pe ẹyọ ẹnìkan ó lè jẹ́ èèyàn 10, ó lè jẹ́ èèyàn 100, ó lè jẹ́ èèyàn 1000. Ẹni tá túlẹ̀ náà látúlẹ̀. Ọfà búkú tí wọ́n ń pè ní ọfà títọ̀lé. Ogun tí Ọlọ́run ọ̀dá mọ́ ọ. Tí ẹ̀mí èṣù rán sínú ayé rẹ̀. Ẹ jẹ́ wo iye àwọn tó lè ṣe àmì níbi tó dúró sí ọfà ayé iná olúwo yá kì í jáde lọ́rọ̀. Yes. Níbi tí àwọn mẹ́sàn-án yẹn wà owó agbára máa kàn wọ́n. Yes, yes, yes, yes, yes, yes, yes, yes, jealous, gadaya, gadaya, badash, out.
3: kun. Yes.
0: Nice. Bo gbe yin omo Olorun mo se bi awon tin benu church mo ngbadua fun. Eyin te ngbo mi le ni. Ogun to si omo le. Ogun to lohun ni ju omo jade. Kan je se mo le ni igba marun. Oni ni 5. Bayi loju wa wi jade, jade, jade, jade, jade in the name of Jesus. And eje n bele ikun to ba wa di ola. Isin kan la se ni gbogbo Sona church. Isin kan la se ni Wema. E mu agada godo yin lo padlock ati ko si latojo Wednesday a anoint awon kan mama mo joko le ko mo so ti je ndale bo wo iyanu se nkan awon eyan ni baba 53 years e to wa da ju sa ki n fi gbogbo enu so fun omode atagba pe ojo Monday oni 77 ojo Monday oni ojo bi woli odekunle epaphras ibe ni emi oluwa ti ni fun yin ni anointing on meji meji oni kin fun yin ni iyo kekeke e da mo iyo te te ngbadua si an gbadua si iyo awon eyan ti pe iyo jade o now e mura e ji ngboro baba isi pe pe yo pomo laro la church
1: ogun elekeji to lohun ti se ni pe mo lo omo mi obirin kan to ti loyun o wa ti oyun a ti wa overdue ni osu kerin awan gbadua mi ba e wa lori pepe nbi mo wa sunkun pastor demo la wa ni kilo npa mi lekun mo na omo mi ti loyun o si wa o ti wa overdue wa ni se mo mu foto eda ni mo ni mu foto eda ni ko pele wa sokale won wa ni ki lo fi yipo kin fi sile nbi are fi se se orun yen moju won wa ni fi file kin sa lo sun mi le sun gba to wa di ko bi 2 mo wa sun o yi di 3 o'clock o yi pe mi ni e ko bi mo okunrin
0: o bi okunrin

0: bá mi o. Lọ́jọ́ òbí rẹ̀ tún wọlé dé. Ọmọ ìgbàlà, ẹjẹ́ dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ká dúpẹ́ lọ́wọ́ Akirisore. Pastor and Pastor Mrs. John Oyetoji àti gbogbo ọmọ ìjọ Comfort Life Mission International Badagry Branch. Wọ́n ní ká panu pọ̀ sàdúrà fún bàbá wa nínú Olúwa Pastor Ọdẹ́kúnlé Ẹ̀bá Franz. Gbọ́dọ̀ eléyìí ò ní jáse mọ́. Ẹ máa ṣe púpọ̀ rẹ̀ nínú ọlá ńlá. Nínú ire gbogbo, àìkú àlàáfíà ti ṣe bálẹ̀ fọ́rọ̀.
1: Orúkọ mi ni Àyẹ̀wálé Ajara. Ọmọ mi wà ní ara àwọn tí àwọn bandits kó ní oríire local government.
2: Lọ́yọ̀! Ìmí ìtúnrẹ́ o. Ẹni ṣùgbọ́. Ṣé ọmọ yìí nínú àwọn tí a kó lọ ní ògbómọ̀ṣọ́?
1: Bẹ́ẹ̀ni ta.
2: Sọ́tán, tẹ́mi ò sì mọ̀ tẹ́mi ń gbàdúrà. Ẹ̀yin wo lẹ mọ̀ gbàdúrà ń gbà? Kí ló kọ ọmọ yìí? Kí ló pẹ?
1: Àyẹ̀wálé Abidat.
2: Àyẹ̀wálé
1: Abidat.
2: Abidat.
1: Bẹ́ẹ̀ni ta.
2: So òun náà ń bẹ nínú àwọn tí bandits gbé lọ.
1: Bẹ́ẹ̀ni ta. Ọmọ ìjọ Comfort Life Mr. Agodo Besu, Besu Àníwá. Akànlọ́bẹ̀ náà ni bàbá rẹ̀ ní ká wá àgbé bẹ́ẹ̀.
2: Ẹ gbé síbẹ̀.
1: Bẹ́ẹ̀ ni àgbé bẹ́ẹ̀. Pé ká wá lọ bóyá bí èyí ẹ̀ ká fi rí owó ṣọ́ọ̀bù tá a fi máa tajà. Àìsẹ̀ lo 8 months. Àwa wálé kò tí ju 8 days tá a padà síbẹ̀ lọ ni tẹ̀lẹ̀ yẹn tẹ̀lẹ̀.
2: Ní ọba ni wọ́n ti gbọ́ ọmọ
1: yìí. Ọba ni wọ́n ti gbọ́ ọmọ. Torí àárín làwa wà. Primary wà báyìí. Secondary wà báyìí. Mo ṣe kó iwájú ọ̀dọ̀ wa ni wọ́n wá gba àwọn tí wọ́n ń lọ secondary. A ní sáwọn sọ́jà lélẹ́yìí ni. Àbá wọn tó fẹ́ gbà wá lọ́wọ́ àwọn tí wọ́n ní wọ́n ń pa àwọn èèyàn ní reserve ni. Ìgbà tá a fi sọ báyẹn tán, ìbọn ti ń dà ní school primary, ó ti ń dà ní secondary. Àbá sáwọn ọwọ́ gbó lọ, mọ ni wọ́n ti ń bọ̀ wá sí àwa tá a wà láàrin náà. Nígbà tí wọ́n gbọ́dọ̀ tí gbogbo ẹ̀ rọlẹ̀ báyìí. Ìjẹ́ ká padà yí pé bóyá ìbọn bá àwọn ọmọ yẹn, mo bá ní wọ́n ti ká àwọn ọmọ school lọ. Bó ṣe jù lọ ọmọ lọ́jọ́ a lọ 1 day, 2 day, 3 day, 4 days. Àwọn sọ́jà kan ń pọ̀ yìí náà ni. Mo ní ilé yá. Mo ń lọ takú sí bàbá mi lọ́rùn. Torí mi ò lọ́nà méjì.
2: Bọ́lá Tayà.
1: Bọ́lá Tayà ni mò ń
2: gbé. Ẹ sọ pé wọ́n jẹ́ ọmọ yín ń gbọ́.
1: Wọ́n jí gbé o.
2: Àlémi ò gbọ́ tẹ́lẹ̀.
1: Mo ń wá kò síjọ́ tí mo pa sọ́ọ̀sì lẹ́yà ìjọ àti Thursday àti Sunday. Gbogbo bẹ́ẹ̀ ṣe máa gbàdúrà.
2: Ẹnikágbàwẹ̀
1: 24 hours. Mi ò lówó mọ́tò mo wọ black and white nínú ilé. Mo jọ ìyìn ìyá tó bí mi náà jọ ìyìn.
2: Màmá yín náà jọ ẹyin náà gbàwẹ̀ bá ṣe ń bá
1: yẹn. Bẹ́ẹ̀ni sà. Bẹ́ẹ̀ni. Mo wá sọ fọ́lọ́run pé Ọlọ́run òní lọ́jọ́ ọba ìdè mámà. Bínú mámà ṣe ń dùn jẹ́ kí nù tèmi náà dùn. Torí mo wá 7-7 oṣù tó lọ mi ìsìwárí. Mo sá wà síbí bà. Mo yípo lẹ́ẹ̀kan. Mo sunkún níbẹ̀ yẹn. Omijé bọ́. Mo na fọ́tò rẹ̀ pé ọmọ Ọlọ́run Ọdẹ́kúnlé Ẹ̀bravà. Ó wà bí àtọ́rí wo ègbé ọmọ wèrè. Ṣùgbọ́n èyí ti lo òróró.
2: Mo máa gbọ́ mi ègbé
1: wèrè. Ègbé wèrè. Èyí ti lo òróró. Ó ti lo omi 7-7. Ó ti lo gbogbo ẹ̀ mo ti bàbá bá fún wa. Wọ́n ó ti ti ọmọ gbé. Wọ́n ó gbé ìjúlẹ̀ gbogbo wọn ni wọ́n ó tù lẹ̀.
2: Wọ́n ó gbé sọ́lẹ̀.
1: Ó sáàdì láago kan. Mo bọ́ síwájú pẹ́pẹ́. Mo na fọ́tò pé kí n sunkún sọ́lọ́run lọ́run. Mi ò rẹ́kún sun. Mo ní ọ̀rọ̀ mi ti dẹ̀rín. Mo délé báyìí. Bàbá nígun ní bàbá ní dẹ́rin jọ keje. Nígbà tá a wá Jesus City. Ìta ń wá Ọlọ́run ó ṣe. Mo lónìí lójijọ́ kẹni. Òní lójijọ́ kejì. Lójijọ́ kẹta. Níjọ́ kẹrin báyìí bó ṣe tú àwọn ọmọ yẹn sí lẹ́nu.
3: Wọ́n tú àwọn ọmọ yẹn lọ.
2: Ọ̀bì sí gbogbo ẹ̀yin tẹ lọ́lọ́run ìgbàdùà. Sista yìí, wọ́n jọ kò lé láàárọ̀ la o. Àgádágodo padlọ́ọ̀kì ẹ. Wọ́n jọ kò lé ní 7-7. Ibẹ̀ ni ilẹ̀ àṣẹ. Ìwọ tó bá nílò tó fẹ́ kọ́ lọ́run ó gbàdùà ẹ̀. Tó ọmọ ilé aláwo ná. Tó ọmọ pé Jésù lè gbà ọ. Láti ìwé òdù ni ẹ ti wọ mọ́tò gbági. Ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní wẹ́mà. Ìsìn kan péré la á ṣe ní ọ̀la. Àátùn képe Ọlọ́run. A fẹ́ sí àwọn nǹkan kan. A fẹ́ ti àwọn nǹkan kan. Ìyẹn lọ bẹ́ẹ̀. Tó bá wá di ọjọ́ Monday ni agbára ẹni tó la yá. Èmi ò tiẹ̀ ti wà ń bẹ̀ láti Sunday. Aago mẹ́fà ni màá break Holy Communion. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní ẹ fún mi lákàánt. Àwa náà fẹ́ fún yín lẹ́bùn birthday. A fẹ́ bá yín dá sí. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ fún mi lẹ́bùn birthday. Account number tèmi gangan rèé. Ó yàtọ̀ sí ti church. Gbogbo ètò ẹ̀ǹgbọ́n yẹn ti church ni. Kò lè kàn mí lọ́wọ́. Èyí gangan ọ̀dọ̀ mi ni ó wà sí sòòsì. 1945. 71 13 49 enikan inda 19 45 71 13 13 49 Access Bank Odekunle Epaphras ni o gbe jade engineer bo lo mo nse dagba to gan
3: come e ba npe okay ki lo pe
4: my name is Ayanwale Abidat
3: so won gbe olonun bo awon mosukun don't cry won o le gbe olomo ko se en to le gbe olomo se won ma fun yin lo nje nbe se won ma fun yin lo nje nu gbo
4: be
3: iwo nje won ma fun yin
4: aisha te wa
3: aisha te wa se bi won na yin
4: mo na wa
3: won na yin be won so ku mo ko se en ti o gbe olomo so ti go iwo ati mommy re atara le yin lejo ma gbe so ko e na be nu list ti won ka jade
1: o wa nbe
3: eh e ti lo yewo eyin tule tule gboma gboma egbewere bi nba gbo to se ami gboma gboma oni gboma re e joko gbogbo nti eda ba nse laye ẹjẹ ọmọ ṣe dáadáa ohun rẹ o àwọn ọmọ pọmọ ti wa gan bẹ́ẹ̀ o mọ́mi a kàn lọ nínú bíríbírí 24 ọbẹ̀ tó 36 hour mo wá sọ fún àwọn èèyàn mo ní tá a báyìí ti lè wo ojú oṣù kan sí tí wọn bá ju àwọn ọmọ ilẹ̀ à ń lọ how many hour 72 mi wàá mọ̀ pé testimony ó tún wá padà kan sọ́ọ̀sì nínú ẹ̀ ẹ máa gbàdúrà
1: ẹ má gbàdúrà
3: fún ọmọ ìtọ́ wá létí yẹ sí tún rí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ abiyamọ ẹ kí alleluia ńlá mẹ́ta ó yà
5: ọjọ́ ìbí ṣe pàtàkì ó ṣe kókó

0: ìdíre o. Ti ilé-iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ti àwọn 94.1 FM tó kalẹ̀ sílùú àyíká. Fi ń kí òjíṣẹ́ Ọlọ́run ẹni àmì òróró Elédùmarè Prophet Ọdẹ́kúnlé Epaphras olùdásílẹ̀ ìjọ Comfort Life Ministry International wípé wọ́n máa kú ìmúra ayẹyẹ ọjọ́ ìbí wọn o. Èyí tó máa wáyé ní ọjọ́ keje oṣù kẹsàn-án 7th of September. Àgbà ní àdúrà wípé ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún ní ayé o. Ìjọ Ọlọ́run á túbọ̀ máa gbèrú sí i. A tún fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ yín fún ìfọwọ́sowọ́pọ̀ yín pẹ̀lú ilé-iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ Àwáwá 94.1 FM. Once again, happy birthday to Prophet Ọdẹ́kúnlé Epaphras. Wishing you long life and prosperity in Jesus' name. Ìkéde yìí wáyé láti ilé-iṣẹ́ rédíò Àwáwá 94.1 FM.
1: Ọlọ́jọ́ ìbímọ bá ẹyọ ọkú oríire.
2: Láyé ṣe o, àwọn rédíò stéṣàn náà ti ń dé o. Ẹ jí mọ̀ lọ, gbogbo ẹyin tẹ fẹ́ san ọrẹ májẹ̀mú yín. Gbogbo ẹni tó fẹ́ san ìdá mẹ́wàá. Bọ́yẹ lẹ́ẹ̀kejì ló sì fẹ́ san account number church rẹ̀. Gbogbo ọmọ Ọlọ́run pátá òní ìlópin ọjọ́ karùn-ún. Bó sì ṣe pé o ti san ọrẹ rẹ lẹ́ẹ̀mejèèjì. Make sure kò san ìdá mẹ́wàá tàbí kò san ọrẹ àdúrà mi gbà tàbí ọrẹ Olúwa mo rò orí ọ̀fẹ́ tó yàtọ̀ gbà. 2017 42 90 47 2017 42 90 47 Comfort Life Mission International ni ó gbé jáde. First Bank nìyẹn. Bí èèyàn bá wọlé ẹnu eléyìí, ẹnu 1966 36 38 73 1966 36 38 73 Access Bank Comfort Life Mission ló ní ó gbé jáde. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ń bá mi sọ jọ́ọ̀bì tẹ́ rán bí lọ́jọ́ karùn-ún ẹ̀kúnlẹ̀. Mọ̀kàn pàṣẹ ni pé máa lo òkè in the name of Jesus Christ. Aṣẹ́lé léyìí o, happy birthday, long life and prosperity. Nọ́mbà tẹ́ ṣe a testimony yìí sí rè 08081 65 66 Ẹ sẹ́ndì mẹ́sẹ̀jì ire àtànú kọ báyìí. God bless you.
3: Ẹni abálábà ni bàbá. Orí lórí ó máa jẹ́. Ajíṣe bí ọ̀yọ́ láàrí.
4: Mo fún omo jèrè, ìwà tọpọlọ ló ń lò.